ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: túmọ̀ ọ̀yẹ́ àlàáfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan

0: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rèé tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba nínú ìrìnàjò ẹ̀mí alágbára ńlá lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà
1: gbàrà mi fún mi.
0: Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026, ní ìrìnàjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yóò ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ́ lọ́wọ́. Má gbẹ́yìn o.

0: Nice. Ẹyin olùfẹ́, ó gbẹ̀yìn ọmọ Ọlọ́run tẹ dọ̀bálẹ̀ sọ pé Olúwa mo gbé ọgà, mo dúpẹ́ o. Bọ́ bá wa le dúpẹ́ bí mi dúpẹ́, pé mo dúpẹ́ lórí ìwòlíì Ọlọ́run tí ń dún yìí. Ẹ bá ń gbéga. Ó gbẹ̀yìn ilé, ẹ bá ń dúpẹ́ fún ọgbọ́n àti agbára tí ìdí rẹ̀ ni, eléyìí tó gbé sí wa nú. Àsó òní ń bẹ lẹ́yìn wa tá a fi ń dún. Bàbá mi akọni ẹlẹ́rù, ó mà ṣe. Thank God for another year. Mo gbé Ọlọ́run ga pé mo tó kára mi káàbọ̀ sínú ọdún tuntun ayé mi. Àdáhùn kó padà fún ẹni tó ní ògo. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ wá jájọ dìde ńlẹ̀ kájọ kí Alleluia ńlá. Alleluia tá a kè yọ ọ̀jẹ̀ mẹ́sàn-án, a sì kí ògo méje sí. Gbogbo àjẹ́ 16, òní ni 7-7 bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Àwọn èèyàn ti dé Jesus ti bàbí. Even mi ti ẹ̀ mọ̀ náà bí tí n bá gbé program gbà láàárọ̀ yìí, ògbó ti ń ṣe mí òjò pẹ̀ lọ. Mo fẹ́ kájọ fòókè kàkí Alleluia. Gbogbo tá a bá ń ṣe àjọ mọ̀ ṣe ni, àjọ mọ̀ ṣe tẹ́lẹ̀ náà ni. Àpapọ̀ àwọn nǹkan yìí ní ń bi testimony sir. Somebody shout nine Alleluia! Alleluia! Alleluia! Alleluia! Alleluia! Alleluia! Alleluia! Alleluia! Alleluia! Alleluia! Ògo méje, ògo, ògo, ògo, ògo. Ogo fún Mẹ̀sáyà, ẹ bá ṣe ogo, ogo, ogo. Ẹ bá mi kí bàbá mi ológo àjọbọ pátápátá parí ọ̀la. Ó gbẹ̀yìn ọmọ Ọlọ́run, ẹ bá mi yọ. Ó gbẹ̀yìn ọmọ oṣù kẹsàn-án, mò ń bá yín yọ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run káàkiri àgbáláyé àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ so mọ́ ètò yìí ṣíṣe lájọ ń yọ. Bógo ṣe ń jẹ́ ti Ọlọ́run bémi náà ṣe dọ̀bálẹ̀ tá a jọ ń gbé bàbá mi ga. Bẹ́ẹ̀ ni kẹ́yìn ọmọ Ọlọ́run mọ́ bá mi gbé ga. Òní ìlọ́jọ́ pé a ń lọ Jesus City, àti ẹ̀ ti wà ní Jesus City gan. Ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ ní ẹjọ́ yín wa pẹ̀lú apu méjì méjì pẹ̀lú ẹyin méjì méjì, igun mẹ́rin nìyẹn. Pẹ́pẹ́ yọ pọnmọ láàárọ̀ yìí. Àná oríṣiríṣi àwọn nǹkan tí mo ti yànnànà lẹ̀. So gbogbo ẹyin tẹ́ ẹ fẹ́ bá mi yọ, gbogbo ẹyin ọmọ Ọlọ́run tẹ́ ẹ ti ń gbọ́ program yìí láti yẹjọ́ yìí, ẹ jẹ́ àjọ pàdé ní Jesus City lónìí. It's a celebration galon. It's a moment of prophecy. Àsìkò àsọtẹ́lẹ̀ ni. Ibí ni mo ti bẹ Ọlọ́run pé gbogbo ẹ̀bùn tó fẹ́ fún mi kó fi ṣe ìyanu fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Gbogbo tó fẹ́ fún mi gẹ́gẹ́ bí ẹ̀bùn kò sọdún tọ́lọ́run yìí fún mi lẹ́bùn. But tètè tọ̀tẹ́ Ọlọ́run kọjọ kó fi ṣe ìyanu fẹ́ ẹni tí ń wojú Olúwa fún ọmọ, ẹni tó fẹ́ kọ́lé, ẹni tó fẹ́ ríṣẹ́. Ìpele wọn ni màmá pè jáde láàárọ̀ yìí kó tó di pé bàbá mi Fẹ́mi Emmanuel náà mọ súre generally fún gbogbo wa. Ẹnìkan ni ẹ bá ń júwe aago mẹ́jọ láṣìde láàárọ̀ yìí. 8 ìgbà tí ó bá fi di 1 ìpàdé ó ti mọ wálé. Bógo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Láti ìwòrò òdù nìbàdàn, ẹ kàn wọ mọ́tò tó ń lọ sí kiri, ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Jesus City. Ìyẹn ní yànàkó yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ láti gbogbo ọ̀nà Ọ̀sun Òǹdó, gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti ọ̀nà Lẹ́ṣà wá sí gbogbo Ṣogbo báyìí, tẹ́ ẹ bá ti dé ìkiri, ẹ kàn sún mọ́ wájú díẹ̀, ìyànàkó yìí ni kẹ́ ẹ ti sọ, ẹ ti rí Jesus City. And aago mẹ́jọ nìpàdé ó wáyé. Lágbára ẹni tó ni ayé àti ọ̀run gbogbo ọmọ Ọlọ́run ti ń gbọ́ mi, màá fún yín níyọ̀. Anointing ọ̀ méjì méjì ni lọ́tẹ̀ yìí gẹ́gẹ́ bí ohun Ọlọ́run àtomi 7-7. Ṣé ẹ rí pàdé eléyìí? Testimony rẹ̀ ò lè tán láíláí torí ohun tí Ọlọ́run fi hàn wá ni. A ti dé Jesus City o. Àwọn èèyàn ti wà ń bẹ̀. Olùfẹ́ ìwọ náà múra. Yé sunkún lójú kan náà, mọ́ sunkún lé mọ́. Láti ìwó road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Ìkirè Straight tàbí kẹ́ ẹ wá church. Ẹ wá sí church wa níbi Wema ńbẹ yẹn. Ẹ rí àwọn mọ́tò wa, owó tí wọn ò wọ́n ní agbára ẹni tó láyé àtọ̀run. Àná ẹ jẹ́ ń fi kún aago mẹ́jọ ni láàárọ̀ ibi mo ṣe sọ lẹ́ẹ̀kan. Mi ní tàn yín jẹ. Mò ń mọ̀ọ́mọ̀ mo fẹ́ gbà ọ́ lálejò. Ẹ wá bá mi yọ̀. Kọ̀ wá wo ìtọ́lọ́run tó lè fàyè rẹ̀ dá lára.
1: Happy birthday dad. It's your son Odekunle Femisolua Revival. Today is your day. Today is the day the Lord has made. We rejoice and be glad in him. Today is your day. Today is your birthday. Happy birthday to you, sir. Long life and prosperity. You have been a great inspiration, a great leader, a great father. You've helped me in so many ways I can't even imagine. I thank you for every single thing you've done. Every single part you've showed me, every single thing you've done. Thank you so much. Happy birthday once again. I love you.
2: Happy birthday. It's your son, Odekunle Titoyiwani. I'm wishing you happy birthday to the caring father, to the best and caring father ever. I pray this your new age comes with blessing in the name of Jesus. I pray you receive all good news throughout the rest of your life in the name of Jesus. I pray your new age comes with prosperity in the name of Jesus. Happy birthday once again. We love you so much.
3: Happy birthday, Daddy. It's your daughter, Odekiruwa Shindara. Daddy, you are a precious gift from God, and I'm forever grateful for you. May God keep you safe, strengthen you when you feel weak, and bless you with many more beautiful years. May all your heart desires come true in Jesus' name. I love you deeply, Daddy. God bless you and happy birthday.
4: Praise the Lord. Oruko mi ni Ajibo Bukola Solomon. Wala si Eko. If I be first or do it, I will find good Baba ni beka do bale.
5: Money a do bale.
4: Beka be yon kota fe kolon she fuwa. Beka wa da kwa wan te lon ti she wong ita fe.
5: O di she wwe fun.
4: So mwa be lon o lon o jiji. E bi no fe mara monto la tas brot, mo fe monto ta.
5: E fe mara monto ke monto ta.
4: So the last month, o lon she fe enza fumi ti mo be la ta brot to wode.
5: Se, e ti ta ile vay.
4: O wang vay, o she di last month mi she.
5: Ye se deni, se e ti bere si ta monto nanu. E ti do monto ti ta. E su mami. Kone pe kone jina. Ti enye go di oga ninu awon dealer.

0: ṣe ló lè rẹ sí sá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnu kiri gbèsè 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.
1: Every day is another chance to do it all over again.
2: Get the best of starts on the Break of Dawn, 32 FM 94.9.

0: ìtumọ̀ òní tún mọ́ ọ̀yẹ̀ àlàáfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House orí òkè tètè premier mọ́kànlá Ìbàdàn.
2: Baba fẹ́ ndọ̀ dé.
3: Ìyẹn mélòó ni wo station government mọ̀? Private ni. Ìkòkò ní tùmọ̀ tán wọ́n sọ. Má fẹ́ gbọ́ nísìnyí. Private radio ni máa gbọ́. Television ni máa gbọ́ mi ilé wo ti government. Ìkòkò ní oríkèkè tó ń tùmọ̀ tàfẹ́ wò ń bẹ̀. Ju ọ̀rọ̀ tí ó ní tùmọ̀ lọ.
4: Ẹ lò lẹ sọ fọlú wẹ̀rí. Owó tí fún omi ẹ̀ tẹ́ fi pe ìpèsè iná ṣé rí irẹ́ jẹ́ wà ní gbogbo abẹ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún wa yìí nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdun lẹ́nu yóò lè wọ́n lọ́mọ ẹja lè oníbà máa ṣe nínú ṣé rí tí ààrẹ tinubu ò bá járe ẹgbà tí ò bá járe ẹgbà ọlọ́run má jẹ́ kómi tìdíwọ̀gbìn lẹ́nu.
5: Àwọn politicians ti kọ́ wọ́n ti kó gbogbo nǹkan jẹ wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ jẹ́ pé àfàwọn àti family wọn.
6: Àṣemúyangàn àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun ni àwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn á wù ẹ ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà àlùmọ̀kọ́rọ̀ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.

0: O di ni ogbon ni won o le da enu ara won bo mo bayi lori ede Nigeria won ni bi nkan se nbo lati odun 2025 di akoko ta wa nti e kan regu te ti an joko le lori o ni owo ti so kale lati apo asun ijoba apako gege bi atupale ti an se won ni mejo pere ninu awon ipinle merin o le logbon na lo je pe won yan yo ti an le pera won ni odidi ipinle ti an ri yan gan awon ipinle ti an so pe won ye boy ni ipinle Eko Enugun, Ogun, Delta, Kaduna, Kwara, Abia, Anambra, la wa nbere pe ipinle Oyo da. Won ni awon merin di logbon to ku yi. Won ni ti pa wole labele kokoja trillion kan o le pese lo. Won ni won si na nto koja, won ni won pa 1.16 trillion wole. Won si na 1.91 trillion jade. E wa wa la for 747 billion to nbe nle ni apapo ta won ipinle ti o le denu ara won boy ti en ko awon iwadi lo je jade ninu afilede kan ti en ni ajo kan ti en pe ni budget 2026 ti en gbe jade latari atuto ta ni ko ba oro aje lori ile Nigeria won ni kilo ti yi pada gan atupale en nikan ninu ti agbejade ohun ti odun ni nlo wi be o ta ba ni akakini tesiwaju a fe ho de bi pe kini on yo bo gidigidi gan ni akwa ibom ipinle rivers won ni agbekale ti won won o de ise adayan ri e pe ibi ta ko sile o in ta ko lati bere dopin lele pe a meji won o ri nkan kan fi ti won so lati ipinle akwa ibom ati rivers tan na je ipinle to ni epo labe won e wo iroyin o steady o go sugbọn sibe na won lawon ipinle atowo ti o nle latodo ijoba ti so kale ati gbogbo e won le da nkan kan se na ni
1: oda ebo ba ti joro owo na ni je mi na o wa mu royin eleyi na jade lati ni owo royin ti Daily Trust lori oro owo kan ti won pe o je 33.7 billion naira
0: ole
1: e ti won ni pe won yan da re sinu asuwa won morile de Nigeria be oro ti je e tu mo gbo te siwaju oni awon bi awuyewuye n lo ti bere ni tele owo kan e ti won pe ni billion kan dollar to je owo ti won la kale lati fi si asun awon orilede Nigeria gege bi ijoba apapo orilede yi bi won ti se eto owo na papa julo fun awon orilede Nigeria to je pe won orowo ori to daada lati eka ile ti won gbon yebeyebe tin tona wadi re ti sin wo bo la tin nu awon owo na bo la tin pin bo se an na lona tuto lorilede Nigeria gege bi won ti gbe awon ijabo won lede leyin ti won tona wadi gbogbo bi won ti se to pinpin owo na ni owo to je 33.75 billion naira ti o je pe awon orilede Nigeria mọ̀lẹ́bí kankan èyí tó yẹ kó jàǹfààní rẹ̀ lọ́dún 2023 wọn ni ó lé ní mílíọ̀nù mẹ́ta àwọn mọ̀lẹ́bí lórílẹ̀‐èdè yìí 3.29 million household lọ́dún 2023 tó yẹ kó tẹ́wọ́ gba cash transfer náà gẹ́gẹ́ bí ẹ̀ka àwọn tí wá sọ wọn ní lẹ́yìn tí àwọn wá tọ pinpin gbogbo bí wọ́n ti pín owó náà lọ́dún 2024 wọ́n gbé ààbọ̀ wọn jáde èyí tó jẹ́ ọlọ́dọọdún tí wọ́n máa ń gbé jáde lórí àwọn ẹ̀ka ìjẹka wọ́n pé owó náà ni wọ́n pè ní national cash transfer láti ẹ̀ka àwọn NCTO nílùú Abuja gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ wọ́n pé àwọn òro nínú àwọn ìwádìí tí wọ́n ṣe wípé owó ìgangangan ǹjẹ́ ó tẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó yẹ kó tẹ́wọ́ gba owó náà ǹjẹ́ ó tẹ wọ́n lọ́wọ́ bó ti tó àti bó ti yẹ nínú ìjábọ̀ wọn tẹ̀ sí ọwọ́ iwájú gẹ́gẹ́ bí èyí tí wọ́n fi ṣọwọ́ sí ilé aṣòfin àgbà lórílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún 2026 gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé rẹ̀ wípé owó náà ní 33.751 billion naira tó sì jẹ́ pé àwọn mọ̀lẹ́bí lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lé ní bíi mílíọ̀nù mẹ́ta ló yẹ kó jàǹfààní ọ̀hún káàkiri àwọn ìpínlẹ̀ tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ olú ìlú orílẹ̀-èdè yìí àmọ́ o wọ́n ní ńgbà wọ́n kàn sí ẹ̀ka náà tó jẹ́ ti NCTO wípé ó dá bẹ́ẹ̀ ti pín owó ọ̀hún àwọn rẹ́kọ́ọ̀dù àkọọ́lẹ̀ rẹ̀ wọ́n pé àwọn àkọọ́lẹ̀ tí wọ́n padà fi ṣọwọ́ sí wọn láti ẹ̀ka ti NCTO kò jẹ́ àwọn ó lè fìdí rẹ̀ múlẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ wípé àwọn ọmọ Nàìjíríà tó yẹ kó tẹ́wọ́ gba owó ọ̀hún gan lóní pàtó ẹni wọn rí gbà.
0: All right.
1: Okay.
0: Ìròyìn tó fara pẹ́ èyí tá a kà tẹ́lẹ̀ kan lórí báwọn ìpínlẹ̀ wa ṣe ya àkótí létà. O lè léyìn náà tún sọ. Gbajúgbajà agbẹjọ́rò kan tó tún jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn àti aláìwílé àwùjọ Dèjì Adéyanjú.
1: Okay.
0: Olo ti ké sí àjọ EFCC báyìí wípé àwọn ìpínlẹ̀ tí wọ́n ní àwọn ń pawó kò tó yìí wọ́n ní ẹ lọ tọpinpin wọn. Bàbá gbàgbé èyí ọ̀nà tí wípé ẹni tó jẹ́ ọ̀gá àgbà nínú àjọ EFCC Ọlá Olúkóyèdè ni ẹ sọ wípé láàrin ọdún 2023 sí ẹ̀yìn oṣù kẹwàá rẹ̀ sí oṣù kẹfà ọdún èyí tá ń bẹnu rẹ̀ yìí wọ́n ní owó tàn án ti rí ọ lọ bíi 1.2 trillion ní owó náírà 684 million lowó dọ́là olúwa 373,905 pounds.
1: Owó ṣòro ká.
0: Wọ́n ní ní ti euro 9.34 million euro láàrin 2023 sí àsìkò yìí ni wọ́n tún ṣàfikún 661 billion lowó náírà àti 493.
1: Pẹ̀lẹ̀ Krista.
0: Million dollars. Wọ́n ní àwọn rí ìyún náà tó yẹn rí dáadáa. Wọ́n ní lájọ àwọn. Àwọn ti gba ẹjọ́ tó ń lọ bíi ẹgbẹ̀rún mẹ́wàá ó lé ní ẹgbẹ̀rin àti díẹ̀. Ni àwọn ti dá nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi tú àwọn lọ́wọ́ tó ń lọ bíi ẹgbẹ̀rún mẹ́rìnlá ó tún láfikún pẹ́ṣẹpẹ́ṣẹ lórí ẹ̀. Ní òpin gbogbo ẹ̀ nínú ọ̀rọ̀ Adéyanjú wọ́n ní àjọ yìí kí wọ́n mọ́ sùn lórí ìyànjú wọn kí wọ́n sì rí dájú pé àwọn ń lé àwọn gómìnà ìpínlẹ̀ mú lórí tí wọ́n pa wọlé àti bí wọ́n ṣe ń darí owó òlu gba apá ibòmíì tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀ ni wọ́n ń kérora wẹ́ ìròyìn gùn fẹ́ má fẹ́ kà dáadáa o ṣùgbọ́n Adéyanjú ló sọ̀rọ̀ jáde pé EFCC àwọn oní ìmúnitì tí mo wọ́n ní kàí ẹlẹ́mọ kẹ́ bò wọ́n o wọ́n ń darí owó òlu gba apá ibòmíì ni comrade da. I cannot imagine a state tí o lè generate revenue tó ń ṣe mass wedding with billions tó ń sanwó pilgrimage.
1: Empowerment.
0: Empowerment pẹ̀lú wíbarò àti pẹ́ ti iṣu mẹ́ka.
1: Empowerment.
0: Ó máa dá ọlọ́run ká tún rí ayé ẹ̀pàdé gómìnà padà kí ẹ lè máa sọ tó dùn fáráàlú.
1: Bí wọ́n bá bí sí bọ́ bá rẹ̀ sí ní ìsìn. Wọ́n lè wọnú oko lọ rè ṣiṣẹ́.
0: Oh God.
1: Okay.
0: Ibo làwọn ti ra kọmọ dídá dandakẹ alásọbàjẹ.
1: Ojú jẹ́ ẹ mọ́ lọ sí ẹ̀ sáré tẹ̀lé ọwọ́ ní ìwé ìròyìn Vangard Crystal mi. Kí ni múròyìn jáde ń bẹ̀. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé bí wọ́n ti ń bá àwọn orí adé bí wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ wípé ẹ̀yin orí adé ẹ yàgò fún àwọn tí ó mọ̀ jẹ́ káwọn èèyàn máa mọ̀ pé òṣèlú báyìí lẹ̀ pọ̀ mọ́. Bó lọ̀rọ̀ ti jẹ́ o gómìnà.
0: Sọ́kò kúlí.
1: ipinle oyo Seyi Makinde won ni won ti bes ni gba won ti won jo ori ade ni ipinle oyo won gba won ni imoran apolitiku ile ibo ti won fi ge o ninu we iroyin ti Vanguard wi pe e ma ja mo so awon oro to ni se pelu oro itanu tabi ka ma so awon oro to je wi pe yo ma ta bale ma tabako papa julo lori oro to ni se pelu oro oselu won ni se ri awon apire kankan ile ite joko le won yi e je ko je yi ti yo je ti gbogbo araalu npe tori baba ilu gbogbo ilu patapata le je o ke se baba fa won kan nikan gbogbo araalu pata ina le je baba fun tori na nko e ma je won ma wo pe oselu bayi ina lo se be to le mo gege bi ori ade nipinle yi Gomina Makinde ina won foro ohun lede lojo Saturday ni ilu Eruwa when I ain't back to one share ye or dunk in a first coronation anniversary to get ye little what ye rua till by Samuel Adegbola ni be ti want to share ye own and now they want to fi go me and ti but now you're shaking you make it there till want to fi want yo ye to count a ti want penny a re a so ludero ti gbogbo ile ibarapa ngba gomina makinde ti won tun wa tes waju ninu awon oro ile ti won so lori bi won tin gba awon ti won je ori ade awon ti won gba won ni imoran won ni ewo e ma fari apa kan ma da pa kan si o lori oro to ba ni se pelu oro oselu bias kan won pe lede gesi kon oda ni tes waju na gomina makinde won wa ni se ri gba won tin gbianju ba won tin pete pero re ta won si n gbe gbogbo igbese lati dije dupo re lodun 2027 labi ase agbosele ti Allied People's Movement APM woni awon seton lati lo si jake jado orilede Nigeria lati lo ri gba igbaruku ti fun awon eto won lati di are lorilede Nigeria na ngba awon na wa nfe ise oro oba Adegbola Kabiyesi o woni ninu oro ti won na gege bi won ti so pe bi won ti fi gomina ipinle oyo ti won ti fi won je are asoludero fun ti le barapa won won ni oduma won nu o ati wi pe latara awon aseyori ti gomina ti se lati eyin wa ina ni won fi ni baba eye loye won stay apolitical gomina Seyi Makinde won so fun awon ori ade ni ipinle oyo Vanguard gbe okay
0: all right kate waju tabari eni keni toni idi kan tabi omi ti a o fi gboro so okunrin ati obirin ipo gege bi lokolaya
1: tani
0: ki won ma bo ni waju wa wi
1: ni e kokko mo okunrin ati obirin won
0: fun igba keji ti a bari eni keni toni idi kan tabi omiran ta fi le su okunrin yi ati obirin ipapo
1: tani ati tani
0: gege bi lokolaya
1: o ja no water
0: o jade wa wi tabi ko pa enu e mo titi lai lai
1: bo ba le da oko won
0: nja ori eni kankan o da fun igba eleketa ta ba ri enikeni to ni idi kan tabi omiran ti a o fi nile su okunrin yi ati obirin yi papo gege ni lokan laya
1: emi mo ni idi
0: o ye so
1: mo ni idi eredi ti mo bi fe commerce won po tori owo yen o lo si apo abi te ba wo mo yen daada e ma mo ko awon ni daddy victor ati daddy bibiana
0: your mind is daddy
1: oko
0: oko de yo ibi ti mo lo ko lo lo we mo we ah ho le ma si na ni to eyi to bu e ti mo yo so wa na ni oro eto dibo to wa le ni ipele osun o to ki jackson lo faransi mi lo to omo bibi yo rise ru period yen e to ko bere tin tele leyin tele ko wa di elo die aye excellency lele igba yin se lo
1: kai
0: bibi all rise
1: kai
0: woni leyin gbedeke ojo mokole logun ti ofin la kale wi pe enikeni ti ko ba te lorun esibo o waye ni ipinle osun ti o ba te lorun ojo mokale logun ti ofin la kale pe ki won pejo re won ni agere di ti se bayi o ileku ti ti lori eto odibo esi re to waye ni ojo kedogun osu to lo lohun nibi ti gomina Adeleke ti fi eyin awon egbe oselo merin lami te lele wi gomina Jackson Adeleke Ademola na jije labe egbe oselu ti Akọ Party nigba na lohun ti en to si lewaju eto dibo ni ipele osun ojogbon Joshua Ogunwole si kede won gege bi olubori be o ba gbagbe Adeleke lo jawe olubori pelu iye ibo ti an ni 11 o le ni 15 ati 511,067 vote ti Bola Oyebamiji a nbo ti an na si de ibi ti won ti to egberun merinlelogoji o le ni egberin ni iriwo ati belenja 444,850 ibos won ni sugbon laye igba na ti ile ejo ti won gbe kale ni ti pajawiri lori eto idibo esi to jade nbe ni ipile osun iyun ni ile ejo giga tin be ni oke fia won ni won re ni kankan kale kun won pe ko ti awon lorun nigbati iwe royin punch ti won gbe kini jade won ni ko si akole kankan wi pe ni kankan o ti lo fi oro to won leti nbe pe o fe pejo be si re won ni won gbianju won ti lati kan si egbe oselu APC ni ipile osun nipase en to lukoro fun won Kola Olabisi won ni bi ati pe won to ebo ni nda lori phone son abun so ran pe at this time tag later won ni ta gbonu won lati je ta fi sowo si won na afi ti won ba face lola ode ni kan na loku o sugbon koko be ni wi pe isimi ti adekeleke lo fun ni bi ti mouthpiece ni won ti ni ki ohun aba won o to be iwe ro yi punch lo gbe ta kan okan yin o gboro fo kaki baba wa ni lo oluwa olojo bi eni
1: nice
0: pastor woli epafras
1: ode
0: kule nu epafras baba dudu
2: sorry
0: ama kupa
1: baba kupa ni
0: won tun pari mi temi
1: taya oko
0: won tun pari mi temi wi pe won pa ojo bi o igbadu ojo kan ni many happy returns tori pe agbadura fun woli ni asiko yi ki re woli ko se ba wa lo lara sanda shoes in tiger but tori mari ko tori pa agbadura fun woli odekule epafras ni aro yi ire woli ko se mo lara o ti libe gbo ara se orun jesu oluwa wa gbona wa aro ni apa kan da pa kan si okan lara wa ni le sheta wa ni tori asun ojo ja ni momo wa momo wa
1: si opo mo
0: ati omo omo se gbeyin won baby mi
1: se baby re na no
0: ko ti kuna ni alaja olabisi oladoyinbo ara awon iko ile ariwo niyan mommy many happy returns
1: ati ko kebuye
0: ati kebuye ri ibi ti e fi wu mi jesu ni baje
1: amen
0: amo erongba mi lori yin olodun je ko wa si imuse
1: ewo ninu awon erongba
0: o ti ya wa meji
1: krista baby ibo lo fe duro si gangan na
0: how
1: je ki mo
0: duro ba ko si bi ti o gba mi
1: gbogbo
0: bi ore ti yo ti o le gbe kula that is ula balu angru ha ni ya ko ro wo mi mo dada
1: krista
0: bayi ni fufu to ba ti diga ki ah no no no
1: o ti di o gumba gabu
0: yo kami laya
1: gaba
0: gumba le mi wa la o ko le mi wa la kankan ah mo da siru isola en ko ni se mi yin ese o e ku fe wa ni 32 fm o ewe awe ni gbomo so yi
1: a dojo oja o krista ta ba do toju oja ni
0: o se mo di
1: tesi waju

0: tun ba lo rayowa nitori po lowo lowo tun ba tan po rayowa nitori duke atopo to ni okan ti balẹ po rayowa alafia logun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun ti se da laye na ko laye fin se ni bi do ti ba po lara ti gbogbo engine ta se dada ba se be to ko se mafoya to ba se bi eni rara tara re o se dede pinu lo kan ya ara re o veniton clean sa ni ko semu agbanu gbade fogede gede ara danu veniton jagun labi panko pe ore ara tomode tagba tokunrin to obirin lo le lo oso kunrin so obirin do pepe veniton clean sa Atageshe maradan bi korosin Veniton cleanser kiki de gbogi ti o lo tinu la fi se o ti wa kaakiri le taja ogun jake jado le Nigeria asun wa lagbata fun Veniton cleanser pe number code demand 00-3405-1533 00-3405-1533 ileshe emi one natural care lo se Veniton cleanser ohun laye tun lo
1: It's where we find comfort, in hearts that love. Love that's shared.
2: Shared meals like delicious jollof and chicken.
1: Made with onga. Home is hearts and bellies, filled with sizzling chicken stew, ofoha, eforivo, jollof rice, pepper soup, proper banga and starch, with fresh fish made with onga.
3: That's why we say, let's go home. There's food at home.
4: Enjoy the taste of home with a newly improved onga chicken flavor kit.
5: The taste of home.
6: 72 hours with God. Ẹgbẹ́rún Ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí tí ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy. AKA Májẹ̀mú Àánú Ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, àgọ́ mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣòru láago mẹ́gbà alẹ́ ó yẹ ìròní wìtìwìtì ní mẹ́síkà kìlómítà 18 ìbàdàn ife expressway òsèǹgẹrẹ ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ìfọ̀nsẹ̀ ọlọ́run alaye prophet abel taiwo òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ ọlọ́run máa lu àtàwọn ìfọ̀nsẹ̀ ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀run

0: akínbọ̀gbé ayé tẹ́ ẹ̀ sètò akẹ́ ọmọ nàìjíríà
1: ẹ ṣeun
0: mo wá fẹ́ bá àbá wa sí mákindé bàbá àti mákindé mo ní bá lọ́rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́
1: bàbá ń gbọ́ bàbá ń gbọ́ yín
0: kòkòwà nínú owó tí bàbá wa tinubu fún wọn kọ́ wá inú bẹ́ẹ̀dì kòkòwà
1: kó
0: tó di pápá ara yọ ọ́ jì
1: kòkòwà
0: títí tó ó ti ní ìyà àmójútó
1: lákùn
0: gbogbo bí báyìí gbàgbòkè tí tó jó sóòkù tó ẹ́kọ́ àwọn ṣubú lẹ́nu sẹ́ẹ̀kù láwá tún ṣe kó tó di wàhálà.
1: Àwọn òṣùwọ̀n gbàtà wà bẹ́ẹ̀.
2: Wọ́n mọ̀ ti ṣe mìíràn sínú àwọn líìpì.
1: Ẹ mọ̀ tẹ́tí gómìnà ó lè má yẹyin sá. Mr. Rakim ó lè má yẹyin kìí ṣe ojúṣe kò dùn máwa náà nú. Kìí ṣe ojúṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan bí kò ṣe gbogbo àwọn gómìnà south west.
0: Káàpẹ̀gbọ̀gbẹ̀ àwọn tọ́rọ̀ kan ká èdè wá ṣe kó tó di bá tẹ̀rẹ̀ ayọ́
2: ti kúrẹ̀. Ẹ mọ̀ fara yẹn ọ̀
0: tí. Ogún tí bàbá owó
1: ṣe. Ẹ ṣeun ẹ ṣeun.
0: Ogún
1: tí bàbá owó rọ̀wọ̀ sílẹ̀ fún wa ni. Ẹ ṣeun ẹ ṣeun. Ẹ má bínú di lọ. Ẹ Ṣọlá come to take off it ká tó di pa máa dágbére. Nígbà tí awolowo as an individual tó ṣe gbogbo nǹkan mèrè mèrè sí south west. Ọkọ̀ nígbà táwọn gómìnà wá pé márùn mẹ́fà ní south west tó jẹ́ pé kò sẹ́nì kankan tó lè bí ti nǹkan tí bàbá yẹn ṣe. Nǹkan réwo làwọn gómìnà márùn mẹ́fà ní south west ní wọ́n ti sọ pé àwọn lè tọ́ka sí gẹ́gẹ́ bí kí náà pè dawn commission tí ó ti súnmọ́ tí awolowo ṣe lẹ̀ owó kòkó sí owó epo. Ẹjọ́ ètò ìdìbò tó ti ń bọ̀ mo kéré ọjọ́ orí ṣùgbọ́n mo ti ń dìbò láti 1999 ẹ dákun ọ̀rọ̀ tútù náà fi wọn máa ń bá yín tẹ́ máa fẹ́ dé kàmpé ó bèrè lọ́túnla ọ̀rọ̀ tútù náà fi wọn máa ń bá yín ẹ má fi emotion dìbò this time around ọdún mẹ́rin mi ẹ dìbò fẹ́mi o èmi gan bẹ́ẹ̀ náà ni èyàn gbọ́dọ̀ sẹ́ni mẹ́sẹ̀jì pé kí assist òun sí sínú DM mi èmi gan bẹ́ẹ̀ náà ni ìgbésẹ̀ mi tẹ́ ẹ bá gbé ẹ tẹ́ ẹ bá yàn ẹ sọ emotion sẹ́gbẹ̀ẹ́ ọmọ agbólébi kan ni kẹ́ ẹ tó tẹ̀ka bí bẹ́ẹ̀ kan. Àwa ni ẹ̀dá bí Mọ́lá Lámì ìdá fàlà bòrókì á nípàdé ayọ̀.
2: So ọmọ tó ṣọ wálé arí yín wọ́n ní àwọn ọmọọ̀gbà táwọn oníná máa ń ṣàkí báwọn tí wọ́n bá jẹ́ big boys bá wá láti abroad ìnínà máa ń wà bí wọ́n bá ti padà báyìí iná ó tẹ̀lé wọn lọ. Olúṣọlá ọmọ mọ̀ọ́mọ̀ lórúkọ mi agbẹnusọ yín nù Nàìjíríà yóò dà kò ní dànù lógo lọ.

0: on this frequency. Ferdy 2FM 94.9. After mandatory. Warning. Side effects of listening include smiling for no reason. Ferdy 2FM 94.9. No dull moment.
1: Believe me, I don't mind.
0: No sad vibe. Just Ferdy 2FM 94.9. Better top. Or happiness. Scott Louder. Louder.
2: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka jafẹ to omo niyan ka si gbe ni afẹrẹ je lowo are ni je tenu ko tete bo liko ikan ni 32 fm do supa ran kaye 94.9 lo

Ọ̀pọ̀lọpọ̀ ń tí ọmọ ń lò. Nígbà náà bí kí ọ lo ga ẹran kí ọ mì sí ẹ̀pọ̀. Kò tí ì sí pé kí ọ máa fi kó kọ́ máa fi okó ń gbà náà. Láwọn nǹkan tí ọ máa ń lò tí ọ fi bàlè lé nǹkan. Bá ti fa sọ pupa bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ kó débẹ̀ kó débi oko olóko pé wọ́n wà yí àgbàdo. Àmọ́ ní ìsìn CCTV ti wà. Kò nídìí kó o sa sọ pupa mọ́kó CCTV nká. Mọ́tò ti wà tọ́wọ́ mọ́tò láti bìkan débìkan.

0: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
1: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
2: Mommy! Mommy! Iṣẹ́ yẹn ti bọ́ sí o.
3: O káàárẹ̀ ọmọ dáadáa.
2: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
3: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
2: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o, mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹn ni.
4: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 02-09-461-3333.
4: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggie Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggie Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggie Star yóò sọ gbogbo oúnjẹ

0: Seju mokanlogun re koja lara ago mewa aro yara agbon safe
1: o ti de lara lo
0: e ti ati lo ba kulu ti 32 fm e je ga lori eto seya lawa yi o e ku ojumo o e ka bo leyin ikede ati ipolowo oja e nse ndarapo omo wa along gbogbo ti dideran laye ta wa yi ala mi sonre ta nwo yi na lotan yaran yaran yi ko siru e ngba kan ba ma fe pe an fe pale e bo to ni e bo to eran ni won lo
1: wala yi pe ni to ni
0: na fi kun le ama sibe sibe gbogbo awon baba yen en to ba tete kunu won a sa kojo 100 sugbon ni isin ki lo nfa
1: ma bo la lo malai ni loju
0: ma fi la loju
1: ma je fi ya o malai ni baba
0: 07055949 08097 odometa 949 e ja bere si ni gba ipe elo e ku ojumo o e ka haro o hello
2: ojumo
0: eka haro sa
2: eka haro
0: eseun sa
2: abdulhakim lo npe lati di kan o
0: all right
2: eni ba je fun ta ju ese mo ni pare o
0: ami eseun
2: asi ki gbogbo ma nigeria o olo je ko da fun wa o
0: ami olohun
2: so lori te gbe wa oro mo po ju seju kan mo ni
0: hmm
2: nke pa ko ken mo gun akoleya ni o
0: akoleya
2: in kaka sele ni 1986 ni Afghanistan. Iwo oro te so yi ina lu sele. Awon eyan ta nku ta awon eyan ta nku. En to wa je president in be da yen. O wa o ki lo sele. O wa di guys ti ara ni. O wa rin gbogbo ni ka so ki no pa yin gan. O wa ri pe ta awon eyan ro. O ti poju.
0: Hmm.
2: Pe yin ba yen. Yẹn tí ò tí lágbára àti kọ́lé mẹ́rin tó ló wọ ọkọ̀ fífín.
0: Àkóléyà.
2: Tí ò tí lágbára àti ramọ́ àkóléyà ti pọ̀ jù. Tí wọ́n wá sí nǹkan kan nígbà yẹn ni pé wọ́n wá ṣètò bí àwọn adẹ́rìn pààyàn ni wọ́n ṣe pọ̀ láàrin ìlú. Tó ibi táwọn èèyàn bá ti ń dunnú, tá ti ń yọ̀, tá ti ṣe gbẹ, ó ń jẹ́ kí gbogbo nǹkan tí wọ́n rò yẹn kó máa kúrò ní ara wọn. Ìjọba yẹn wá ṣètò ìdẹ̀rùn fún wọn, oúnjẹ ni, omi ni, iná ni, kò jẹ́ kó wọ́n wọn. Tóyìn tó sẹ́tù problem yẹn ní 1986 gbà ẹ̀ ni.
0: Ẹ ṣeun.
2: Gbogbo ẹgbà káwọn èèyàn rọra máa kó nǹkan ló yà. Gbogbo ti tó fà á nìyẹn o.
0: Ẹ ṣeun sà. Àkóléyà.
1: Mo ké pé ẹ ẹ ti máa rẹ dáná.
0: Ẹ ṣe Mr. Abdulhakim láti di kan. A ti bẹ̀rẹ̀ lóòrò nínú o. Ẹmi ogun bi ti gba kan mọ. Ẹlo ẹku ojumọ e ka aro o.
3: E ka aro o.
0: Ẹku ojumọ sa o.
3: E mo ko eto.
0: E seun sa.
3: E mo ko akesi alafia ala gbogbo wa pata o. Ala ti omo Nigeria. Titi la lo soro. La te be bi titi la lo soro.
0: E seri
3: igba ti mo technology ni bo ti de igba na ni emi ni o ti gùn mọ lẹbi ti kúrú. Ẹ jẹ́ kó ṣe àpẹẹrẹ rẹ̀. Ẹ rí i pé ẹ jẹ́ kó ṣe àpẹẹrẹ. Àwọn adìẹ ti wa fi ń yé adìẹ ìbílẹ̀ wa. Tí a bá di ẹyin rẹ̀, kí n sara lóore ju ẹyin àgírísì lọ. Torí ta pè ní incubation. Torí ta pè ní incubation. Òun ni àwọn alágbèéké lò. Incubation is a practice by which the fertilized egg are keeping warm so that the embryo will develop. So, irú orin. Èròjà sí bẹ́ẹ̀ lára ẹyin adìẹ ti wa yẹ kò sí lára ẹyin adìẹ tó jẹ́ ti technology tó jẹ́ ti àwọn alágbèéké. So gbogbo tá a jẹ pátá láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ní kájíkèsí tó fi mú ẹ̀kọ́ tá a mú. Àwọn ẹ̀kọ́ tá a mú nígbà kan kí n ṣe wù yìí wọ̀nyíṣẹ́ rí àgbàdo. Wọ́n máa ń mú kí jẹ́ ọjọ́ ti lọ bí ọkọ̀ ti máa múnú ó dẹ̀ sára lóore kò sí lẹ́wàdé technology wọ́n á mú kọ́stáàdì gbogbo tó lè mú kí ìpẹ́kẹ́ egúnlẹ̀ kókó. Wọ́n ti lọ́kọ̀ mẹ́ẹ̀ wọ́n ti wá di artificial wọ́n ti fi àtọwọ́dá ti ara wọn sí.
0: Mr. Abdulhakeem lati di kan won ni akole ya elo e ku ojumo o
4: omo ya joko to karo o
0: e karo sa
4: oloye ismail o mele ye li loko mi o
0: e seun
4: mo pe lati popo na muslim we gbe da tuwa roju e du ori ai lati popo na muslim we gbe da tuwa roju ijeku je o fe oro mi fe para fo mo ore mi akegbe mi titi laye lati abe bi e ìjẹkújẹ wa ti pọ̀ jù ní o jẹ́ kí egun orí òyẹ́kẹ̀mí wa gùn mọ́ ìmọkúmu gbogbo nǹkan tó kúrò náà bàbá wa john nígbò wọn fi lé náà fi rinsẹ̀ lọ sí mẹ́kà gẹ́gẹ́ bá a ti gbọ́ agbo gbogbo nǹkan oríṣiríṣi agúnmọ́ oríṣiríṣi wọn gbé lura pẹ̀lú ẹ̀kọ́ gbóná ọmọ kẹ ọmọ wo náà lè gbá gbogbo fún ìsìn tó yá ló pẹ̀lú ẹ̀kọ́ tí ó lò àfi sábà gbá gbogbo fún ìsìn yóò mọ wá nǹkan tí ó ba kíndìnrín rẹ̀ jẹ́ láti fi lò ó ni. tó ìjẹkújẹ yẹn ò jẹ́ kí ẹ̀mí wa ó gùn mọ́ owó ìwákùwà ò jẹ́ kí ẹ̀mí wa ó gùn mọ́ méjèèjì yẹn ó sopọ̀ mọ́ra wọn tẹ́ ẹ wá rí ẹsẹ̀ tán ń rìn lọ mẹ́kà ńgbà náà tí ò sí bẹ̀rù tí ò sí kan kíni wọn ò pààyàn jẹ lọ́nà o ìkòkò pààyàn jẹ o àmọ́ lónìí tó o bá gbìyànjú láti pé o fẹ́ rinsẹ̀ dé gúrú bẹ̀ yẹn àwọn èèyàn wọ́n tiré sí ẹ ní o.
0: wàhálà
4: olóyè ismail ọmọlẹ́yẹ ló kọ́ mi.
0: ẹ ṣeun o olóyè ismail ọmọlẹ́yẹ ismail ọmọlẹ́yẹ ní ìjẹkújẹ wa ti pọ̀jù ìlàkulà wa ti pọ̀jù ẹ̀lú ẹ̀ kú ojúmọ́ o ẹ káàárọ̀
5: ẹ̀lú ẹ̀ káàárọ̀
0: yes ma
5: ẹ kú iṣẹ́
0: ẹ ṣeun ma
5: mọ́mì mẹ́ta ni láti àpáta
0: all right ma
5: ẹ dá sí ọ̀rọ̀ yẹn ni
0: ẹ ti wà lórí
5: afẹ́fẹ́ ṣe rí nǹkan tí ó jẹ́ kẹ́ ẹ̀mí ogún mọ́
0: wọ̀nyán
5: ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ pọ́lọ́hùn ìjẹ́ wọn sọ̀tọ̀
0: àmì
5: ṣe rí àwọn nǹkan tí ó jẹ́ kẹ́ ẹ̀mí ogún mọ́ ṣe ẹ mà wípé ẹyin náà sọ wípé wọn ò jì wọn lọ sí oko ní ayé ìdọ̀tun bí àwọn èèyàn ṣe ń sanra bọ̀tọ̀bọ̀tọ̀bọ̀tọ̀ lásìkò ṣe tá ẹ bá ṣàṣe ṣe rí i pé kì í sábà tẹ ẹ sí ẹyin sanra gbà àti ń gbà yẹn ṣe ẹyin náà ẹ kọ ẹ wò rí tí wọn kọkọ rìn lọ sóko nígbà bá wa dóko wọn ò sì ní díẹ ẹ wá wo gbogbo ohun tí ó jẹ ó tún wá sí ìfẹ ṣẹṣẹ jà ní oko àti ó ṣẹṣẹ rí kì í ṣe tó ti rìn kí rìn kí tó ti yẹyin àǹdẹ tí àwọn nǹkan gbígbìn tí a bá rí nǹkan tí wọ́n gbìn ní ẹ̀sẹ̀ tí wọ́n ọba fi fertilizers tá a bá rí èyí tí wọ́n fi fertilizers pàápàá àwa obìnrin tá a bá dọ́jà tá a bá rí èyí tí wọ́n fi fertilizers a náírà ètò fertilizers tó rí gbọ̀gbọ̀gbọ̀ ńlá ara gbogbo àwọn nǹkan tó dẹ̀ gbàgbọ́ ara jẹ́ náà nìyẹn tí nǹkan tí mo sọ iye yín
0: kétékété mà
5: Ẹ wọ́n sọ wọ́n gbọ́n ní ọdún ọdún ọmọ ogún ọdún tó fẹ́ tó fẹ́ tí bàbá 60 bàbá 70 tí ò tí ì rí ṣe wọn máa lọ kojú kí kojú bọ ìgbọ̀kúbọ̀ ntáàtì ìtò kápá fẹ́ ṣe
6: to ti yen yin nisin.
0: Yes ma.
6: Afato afato. Nna ba si wa se yo pada jajan loju. Ngba ti nkan to sele, won gbe kini kan sori platform ni gba kan. Omo korin yen so. Ina afato fi nko wona so poko do meji to won lo laye. O se ma gba ti o lo laye. Bibi to ko ju bo lo ni ti daye odun fun.
0: Beeni.
6: Se ma pe ti o ba ko lo ko ju bo kankan. Bo yo se ma so fun ti o ko do meji ti o lo.
0: Abi.
6: Se to ma ti e ko do meji ti o lo gan. Ke so pe mi kukuru gan lo yan lorun. So le ma.
0: La ye.
6: O le eh?
0: Ko le ma laye.
6: Ko le ma. So o akoju fo. Gbogbo nta ti to ndo wa mi to ma fi go.
0: E seun o. E seun o. Eba, eba.
7: Oje ti ku oni tana, egun ti dowo 32 FM 94.9 Laughter House Orioke Tente Premier Makola Ibadan.
8: Oorun didu to peleke, ki lo nsi ore mi. Eyi ni asiri bi mo se nse adidun je fun mole bi mi. Sedap Supreme Noodles ni o.
9: Itowo yi yoranti. Ki lo wa nu e?
8: Adie lo digidi. Oun si ni elo asiri adun to koyoyo ninu Sedap Supreme Noodles.
9: Be ni o. Noodles aladun ti wa. Eyi ta adapo daradara pelu adie lo digidi. O si ni ri adaye ba ti o je kakoko nje je. Ayo fun idile. Je ojulowo omo bibi Nigeria.
10: 72 hours with God. Agbara Olorun ma role bile titi se yalu ninu aye ori bojipo eyo ninu ipade adura wakati 72 pelu Olorun ni CAC Covenant of Mercy aka majemu anu Olorun tun ma lo baba Prophet Abel Taiwo Ojo baba isoji ori afefe ewo to osun kesan yi ma lagbara pupo akasi ara emi o se otitun Esa 43 verse 19 la korie latojo Friday ojo kokala si Sunday ojo keta la osun kesan odun yi 11th to 13th September 2026 lojo Friday ati Saturday agun mesan aro ati show ru lago meji la ru lojo Sunday apade lago mejo abo aro si meji la osan ati show ru lago megwa le o je ironi witi ni mexica kilometer 18 Ibadan Ife expressway o sengere Ibadan ni pile ojo ifonse olorun alaye Prophet Abel Taiwo Ojo baba isoji ori afefe olorun ma lu atawon ifonse olorun mi oko boss wa lawon asaye ilu ati pile kokan ti o gbe wa si pade adua yanu re nduro di onbe o
11: ni yajoyajo tabi onkohun to ba nsele lagbegbe yin te fe fi to wa leti e pe soju opo yi 0704700494907047004949 0704700494949 bi e ba ri nkan e ri daju pe e so ki ayika wa le wa lalafia oju se gbogbo wa ni
12: Ejo onile kan tabi dukia to nfe alamojuto iwo ni won ba wi.
13: Ije o fe bo ninu alupaida ati da awon agents abaniwale. Dukia yin ko ye ko bo so wa awon alai looto eyan. E ka bo si le se southsandsproperty.com nebi ti ati fi omoluabi sise ifokobale. Agbe ajosepo awa ati awon onibara sori oruko ti ko ni idibaje. Awa ki je onibara bi emirin je ni. Be ni ko se itaniloji ikoko lori dukia onibara. Ohun ti e ba ti ri pelu wa o ni se wa. Ere lo ye ki dukia yin ko je fun yin ki se agbana. Idina re ti awa fi ma nse ofin toto lori ayalegbe ta o gba sile yin eye yora yin len e ba wa dowopo ki eni ifokanbale e pe wa loni sori 0916461500 tabi 0911555005 tabi ki e kan si wa ni www.softsandproperty.com be ele yoju si wa ni Laughter House ori oke tente premier mokola ibadan e o nilo lati ma yora yin lenu lori eni ti yo gba le lowo yin awa ti wa ni sepe lati ba yin wa Omoluwa bi eniyan abo to daju nbe fun dukia atowo yin lodo tiwa Southsand Property orule fun teruto
14: koni shume koni re
15: ma je o su e lati ma gbo wa ati lati tele wa lori gbogbo ikoni bani dore 32 FM 949 eyin e
14: koni shume koni re

0: Alapabi. Eka aro.
1: Eka aro, sir.
0: Yes, ma. Mommy Abdul.
1: Yes, sir.
0: Mwa lupo ni ma. Isimi ni o.
1: Ase, akwa la ase ni kuyo kwekwe.
0: Ami olon.
1: Ewa, sir.
0: Yes, ma.
1: Ewo. Ala kushi anu wa.
0: Mi ba mi.
1: Wehe. Kwe emi o, kwe inyo, kwa lori le monye. Ala kushi anu. Ugo ta nje.
0: Eshun mami abdo eshun ma
1: yes.
0: Hello eku ojumo
2: eka
0: aro sa
2: pollution lori sirisi lati ile awon ile si company lori sirisi pelu nke onikaluku hin gele o fa ngeni ku
0: pollution
2: pollution then ye pollution gbogbo e pollution lori sirisi lati ori si ewo nto sele gbedija ewo ewo yi awon to lo nje ju kini lati start goldi nkoko awon ni nile ewo awon kan te yan ise lori sirisi awon nkan ta nje fertilizer eleyi fertilizer to fertilizer so ati nte yi afofa opolopo ni to owo mi o to ma fi gongo fa
0: ma fi gongo fa
2: bẹẹni o tun gbo ba de wa to ba di pe o ba jojo won lowo o ni se atunse mo so ara won to fa emi kukuru ni e ati arokan arokan ni me ko atun da wa
0: eshun
2: bo se ri ni o
0: eshun baba e pe fun asa e gbo na ki la nkan hello e ku ojumo o
3: ojumo Ibrahim lapata baba no
0: Mr. Ibrahim lapata mo ngbo yin sa
3: ọpọ tori ma ran o mi ro pe assumption erongba ni wo ti mo n gbara ti ara amọ erongba ti mi mi ro pe o wale naa ni nigba ti wọn gbé nínú kọta gbọ náà àwọn kan ti lo ẹẹdẹgbẹta ẹgbẹrún sẹyìn wọn tó ti kó ń wálẹ báyìí náà ní tèmi mi ní rò pé wálẹ̀ náà pé ẹgbẹ́ akáso pé ìrọ̀lẹ́ ayé ti ń tọ́ àbí ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà láti ń gbọ́ pé ìtọ́ pé ayé ó parẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà ni ó máa ṣe okùnfà mímọ̀ pé kò sí ọtí ń wá tó pin náà nìyẹn tó gbọ́ bí táà lè rìn tí ń gbà yẹn kọ́là lè rìn mọ́ǹsì tó èyí ṣé bá ṣe lókun nígbà yẹn bó ṣe lókun gbà yẹn láti táwọn bàbá kan fi ní 10 acres tó fi rìn láti ẹ̀fáṣọ fún òkè ojú ẹ̀ mọ́kọ́lá yẹn wọ́n láwọn lọ sí ìjẹ̀bú igbó lóko tí wọn kò bàjẹ́ níbẹ̀ ní ìlàjì gbogbo ọ̀nà ọbẹ̀yẹn tó síbẹ̀ láti lè rìn mọ́ tó láti bùsọ̀ pẹ̀lú ṣáà bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà tó wà gan ní ìsìn gan wọ́n ti darúgbó sáwọn gan lè rìn tó yóò tún gbogbo kan di tẹrorétì ní wọn wálẹ̀ náà ni tó kò sí lára tó rókè ilẹ̀ náà ló ń bọ̀ ni.
0: ẹ ṣeun o lálá tó rókè ń padà ń bọ̀ nílẹ̀ ẹ ló ẹ̀ kú ojúmọ́ o.
4: ẹ ló ẹ ká rọ.
0: ẹ ká àárọ̀ sà.
4: Samson ló ń pè láti òru wa.
0: All right.
4: Yes, àwọn tó sọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀dá síwájú agriculture ni number one problem ta ní. Lára mi mo ti fi oko rí tí ó yẹ pé mo padà jẹ kẹ́míkà ọlọ́run ló yọ gbogbo fámílì mi afẹ́ ikú.
0: Ẹ ti fi oko fúnra yín rí.
4: Yes, oko oògùn ò tí ì ṣiṣẹ́ tán at the harvest. So ká ní pé mo ta nǹkan jáde ní kọ́. So ara àwọn kan tó ń fa nìyẹn ìkejì ọ̀rọ̀ ọlọ́run ò ní ṣe aláìmáṣe. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ara àwọn àmì òpin ayé náà ni wọ́n ràn wá lọ́wọ́.
0: Àmì ẹ ṣé o. Wọ́n láwọn ti avẹ́ àwọn ti kó èrè oko fúnra àwọn tó ẹ́ pa àwọn àtẹ̀bí àwọn nìkan làwọn jẹ́. Wọ́n ní àṣé nǹkan mi ń bẹ́ ńbẹ̀ wọ́n lọ́ta àwọn kú tán. Ọlágbà nígbà náà lọ́hùn. Ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ o.
5: Ẹ káàárọ̀ sọ.
0: Ẹ kú ojúmọ́ máa o.
5: Tostas náà.
0: Yes, ma.
5: Ṣe ní tọ́pìkì tẹ̀ mú wá lára it was a sensitive one. Orúkọ mi ni ya fin ogundeji latapete
0: e seun mami
5: the problem tani awon daddy mi ati mummy mi to soro siwaju won to so it's very correct agriculture akole kan ni mo fe dogun mo fe dogbo another thing ti mo ri mi over civilization as an olaju
0: olaju ti fe pa wa
5: o ti e ti pa ka wa tan aju yen so even atun gbaju awon ti won mu olaju wa fun wa lo the same development ti gbogbo wa jo ni lawon china na ni o lawon sugbon sa won fi culture won ati gbogbo ab ton je ewe tegbo ton je se won fi sile opolopo wa la le lo ago lati fi toju ara wa mo normally tele tele awon grandfathers wa won ki opolopo won saba se aisan o ti normal laaro ewe otole ewe ton ma mu ma sare janiwaju ta e ti understand wa
0: bo wan wa sare gbo mu
5: wa sare gbo
0: wa la won fi tele ekun
5: yo uno ma gbe lo soko uno ma fi sise ton ma ton wa je ni odaju je ton ma ma je onje ton ma ma je na natural to je ki won gbe fun ra won
0: be ni
5: chemicalizer to ko si fertilizer e di gba te ko be e ni pe awon iga eran ni fertilizer ti o no lo mo nsin so think o ba de yo boko lo ja ki
0: non
5: joran bi mo se wa bi pa to bi mo mo ti ra kan to de o be ba ti je pe more than half o ti baje
0: more than half
5: o ti baje
0: o lagba
5: o de to bi mo in to baje toro toro tori topala topala yi ah ni fe ra o de pe
0: e seun
5: e nsin ba mi o ra amara kekeke yen ko da ma je awọ ta ba civilization wa ka bere si adopt nkan ta baba wa en se ngba yen ka gbe pada ka ha di civilization na mo
0: e se
5: o da pe e no e se sa
0: e se ma o

0: emoto lele toto Sheka mo paro gbogbo awon baba ati ya wa to ti soro lataro in tin gemi kuru ni aso yen Eje wa se bayi to ba ti di oju alaruba Wednesday Era mi leti o in town gbe boy lagbe woju alaruba Wednesday ojo ti lo
1: Karamoto o pe kon dale o dale ta moto
0: Oro Tony se pelu oko wa.
1: Oni kalu kula tara o.
0: Oro oko wa. Ani ipe, eje ntun gba ipe yi, elu e ku ojumo o.
2: Etu e karo.
0: E kaaro sa.
2: O ta tne baba gba.
0: E se mba mi o e pe fun wa o.
2: O da ko ti lo npe latojo.
0: Ah ba mi pota, o tojo meta.
2: Tọ́kàn
0: pẹ̀lú. Àwọn ta mú sùn lákín ẹ lé.
2: Ìmọ̀ ti rí.
0: Kò ní bàjẹ́.
2: Yẹ́sù. Ẹ̀rí ètò tẹ mú wá láàárọ̀
0: yìí. Yes, sir.
2: Èmi bí ẹnìkan tí wọ́n fi kọ́ mi ní agúnmùbà. Wọ́n á dẹ̀ mí sí àwọn agúnmù yẹn, táífọ́ọ̀dù ni, màlẹ́ríà ni, mẹ́rùn ni, tó gbogbo àwọn mí sí ẹ̀pàpọ̀. Tába ti mí sí ẹ̀pàpọ̀, àwọn kan fi sẹ́kọ̀ọ́ láàárọ̀. Kí ni mo lò tí náà ti tomorrow? Ini mo fi kọ gbogbo àwọn ọmọ mi. Mi ò ń gbé wọn lọ sọ́spítà. Ní bá bí mo gbé wọn lọ sọ́spítà. O ti fẹ́ lọ́wọ́ kan kìíní nínú. Torí bífọ̀ kò tó di pé bóyá sickness dé. Làwọn ti ń pè àgún wọn sí ẹ̀kọ́.
0: Lẹ́tí ń pìpìà.
2: So láti ń pìpìà kìí ṣe ìgbà tó bá wá di pé ẹran di pé orí ń fọ́ ọmọ àbí òtútù mu láì sẹ̀ wá máa wọn fi kọ́ ìmí báyẹn. Ntọ́ fi kọ́ mi ni pé láàárọ̀. O kọkọ fi agomo mu ẹkọ agomo ọba ìnẹrun ti kòkòrò mú ẹjẹ gbogbo ẹ báyẹn so ó bẹta ká padà sí ìta ń bá bọ tẹlẹ a pé ká má sí ọ̀làjú ọ̀làjú náà dá o ṣùgbọ́n ọ̀làjú yẹn ó fa ọ̀làjú ti fẹ́ hà lé mu torí nígbà náà lọhùn a ìbẹ́pẹ ẹ̀yìn kùlé ní ìbẹ́pẹ máa wà ewé bẹ́ẹ̀ yóò wà lẹ́yìn kùlé borí tí ń sin nǹkan tẹ́nu ń jẹ
0: ẹ̀yìn
2: kùlé lè yóò ti sáré wọ́n
0: pe ewé bẹ́ẹ̀ kan ní
2: bẹ́ẹ̀ ni wọ́n pe ewé bẹ́ẹ̀ kan ní amúnú tutù òun sábà máa ń jáde níbi tí ilé ìwẹ̀ bá wà òun máa ń rómi ní gbogbo ìgbà ni so ewé yẹn téèyàn bá fi sí sínú ọbẹ̀ gúsí a lè yóò máa dání bí ìgò tàdá so ẹ máa gbé tó bọ̀.
0: Ẹ ṣeun bá mi. Sharita akolo kan akole kan again right here na yen tintin eje je mo pe olaju civilization na lo nko ba wa ti kaluku fi nko nkan le kan e mo

0: nínú ìjọba Ajimobi, which is not bad. Níjọba Ajimobi ń gbà wọn wá sí commercial technocrat ni wọn. Wọn kì í ṣe olóṣèlú. Olóṣèlú ni àwa múnú ẹgbẹ́ tiwa. Technocrat nu wa wọn mú. Not that pé wọ́n sọ ọmọ ìyá wa náà ni wọn. Ọmọ Ìbàdàn kan náà ni wa o. Ọmọ Oyo State kan náà ni wa o. Ṣùgbọ́n táwa ń sọ fún yín leléyìí. A ní òsì 3.2 kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Mo ń sọ̀rọ̀ kan lọ fún yín lẹ́ẹ̀kẹ́ gbọ́ dáadáa. Ajimobi ni leader of modern Oyo State. Tí wọ́n bá ní Ṣèyí Mákindé ṣàṣeyọrí lónìí. Gbogbo Ajimobi ṣe ló complete. Kí mo wí fún yín?
1: Ó complete.
0: Very good.
1: Ìjọba continue.
0: Very good. Kì í ṣe wípé kò kan olè ìbáyàdé Labunjọ náà nítorí wípé àníṣe méjì tí ọ̀gá wa ṣeun wọn gbìyànjú ẹjẹ ṣèyí náà ò ṣe tiẹ̀ ṣèyí náà ti ṣe tiẹ̀ Sàràfà Dìní Abiodun Àlélọ́kàn alálẹ̀ Ìbàdàn fọwọ́ sí alálẹ̀ Ọ̀yọ́ State ti fọwọ́ sí Sàràfà Dìní Abiodun Àlélọ́kàn.
1: Ẹjẹ́ àròjọ ọjà náà ká padà dé torí mo mọ̀ pé ọ̀rọ̀ pọ̀ nínú tẹ́ ẹ fẹ́ sọ yìí à ń bọ̀ ẹ kú kalẹ̀ a sì wà lójú òpó YouTube àti Facebook 32FM949 fẹ̀yìn ẹ̀ ẹlẹ́ ìfẹ́ àwọn òbéèrè yín ṣọwọ́ láti apá abẹ̀hùn àwọn ọmọ mọ̀ra wọn à ń bọ̀ ẹ kú kalẹ̀.

0: wo bi oro ti yo lati ilare ma gbo kiki eye tara won ya gaga si ti e si oke rere ni nibi ti awon omo araye tin ferin lo ba ti won ko so un meji ti won go bi ko se ko bi feyin e 32 FM 94.9 Emi rẹ̀ kí oníbùdó ló sọ bẹ́ẹ̀.
1: Ẹyin tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, orúkọ mi ni Aishat Lawal, mo fẹ́ kí a bá mi gbọ́ 32 FM lórí ìkànnì ní 94.9.
2: Ẹ lè wá disappointed.
3: Mẹ́ni ẹ̀gbọ́n erin bẹ́ẹ̀ mọ̀ tá à ń jiyàn lọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mí ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọ̀lá olóyè Àjèrè Àdàbọ̀ Nání Àkùngbẹ́. Iná ju ẹyọ oko ń lọ kùkù tí ò mira jì. Tọkùnrin tóbi tọmọdé tàgbà ẹ máa gbọ́ rédíò 32 FM. Iléeṣẹ́ rédíò alálùbáríkà. Béèyàn bá wà ní.

0: sí eléyìí tí ó lọ rẹ pàtẹ ọjà sójú títì ohun ojúru wọn bá ti rí dandan ni kí wọn fara mọ ẹni tí pàtẹ sójú títì irú wọn ní pagidina àyíká tó dùn wò bójú rí ohun nílò àti bíbọ giri ọkọ nírònà iná lòfin kò mẹni ọdá ìdá lòfin kò mẹni ọrọ àjọ tí ń rí sí ìbọwọ fún òfin ohun ìgbófinró nípínlẹ ọyọ ọyọ state rule of law and enforcement authority ń ké tọ́tọ́ ẹ mọ pàtẹ sójú títì mọ ẹmí ọ̀làárọ̀ ìpínlẹ ọyọ ò ní bàjẹ́ o.
1: Lo rayuwa nitori po lowo lowo ton ba tan po rayuwa nitori dukia to po to ni okan ti balẹ po rayuwa alafia logun oro saaju ara re o ilera sile megigun gbogbo arun ti se da laye na ko laye fin se ni bidọ ti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to kose mafoya to ba se bi eni rara tara re o se dede pinu loka yara re o veniton cleanser ni ko semu agbanugbade fogede gede ara danu veniton jagolabi panko pe ore ara tomode tagba tokunrin to obirin lo le lo oso kunrin so obirin do pepe veniton cleanser at gẹṣe maradan bi korosin veniton cleanser kikide gbogi ti o lo tinu la fi se o ti wa kaakiri ile itaja ogun jakejado ile nigeria a si n wa alagbata fun veniton cleanser pe number code demand 0034051533 0034051533 ileiṣẹ emi one naturalist care lo se veniton cleanser ohun laye tun lo
2: Kò bá jẹ́ 24/29/32 sáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32FM949
3: ẹ̀lẹ́ fẹ̀yìn ẹ̀.
4: 72 hours with God. Agbẹ̀rọ olórun máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy. AKA Májẹ̀mú Àánú Ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe òtítún. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11-13 September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbàá alẹ́ ó jẹ́ ìròní wìtìwìtì ní mẹ́síkà kìlómítà 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìránṣẹ́ Ọlọ́run alaye Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lu àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró de ọ̀nbẹ o.
5: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
6: Wait! My love, what happened?
7: Before I marry you, the TV where you promise, the fridge in call, where is it? Washing machine in call, will you be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding.
5: Relax, everybody. Who said I must buy everything once?
6: Are you CDK? CDK?
5: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
7: So all those things don't already dey house?
5: Abba, since last month.
7: Ah, pastor, continue the wedding.
8: Yay!
5: Yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
9: Visit us at Mokola Road, Veterinary Bus Stop, and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
10: CityCare. Pay small, small. Live BB.
11: Kaka, yefi.

0: do maju ma do to ba kiki kami aye ni won bo ya to si mo tomorrow
1: eh e ke tomorrow yin mi na Allah akbar
2: balan tobi
1: Allah akbar
2: balan tobi
1: Allah akbar
2: yubu an nabi
1: sallallahu alaihi wasallam eh agba ko mande
2: ode ba se gba lohun tobi tan ni
1: ba da mi wo lohun lara de
2: mi ah emi ke mi lo lara bi npe
1: ni ipile ba o si ma nkan ti si nbe won si gan a ma niyan si o si e ba n pari e eh won ni Isiaku Usman omo odun meje lo gba nta ba o o si tu ji ero bani soro meji nijoba bile darazo ni ipile ba o si okunrin ta lo si won ni olugbe abule kan ti e pe ni kari ni darazo ni won ni fejo re tun won leti ni ile ise olopa ni baba omo ti egun lesin baba na 37 my god ni baba omo lo fejo sun ni ise olopa o won lewo ago mejo aaro lojo sunday ta lo tan yi oni won ni omo yi won lo rin orin ajo ti egwere ladugo ni o si mu ero bani soro meji te ko ki won si ayin o mu dani won ni Usman lo ton omo wonu ile akopa ti kan to sayan omo lomo eyan onunu go ti nbe ni darazo ke le se ayewo fun amangba won ni won se ayewo won ni looto won ti ja garagodo yara odo omo ifilede wa jodi bimo bi pe eni afesun kan o ti je pe looto lo nda oran na won ni si nbe ni ago olopa alaboju to le se olopa ni apa abeun sunny aliyu won ti ni esun re kí a tari ẹ lọ sí ẹka ti àwọn ọtẹlẹ mọ yẹ ní bá ó sí ń bẹ wọn wọn ni afurasí wọn ni yóò rẹjọ yóò rí ẹjọ ni ẹ sọ wọn ni àwọn ọgbà ìrégbè lọdọ tàwọn ní ìpínlẹ bá ó sí pàápàá tó bá ti ní í ṣe pẹlú ọrọ chakotabo.
2: Rizda
1: obebi
2: ẹlòmíì báyìí yóò ríbi tí wọn gẹrẹ sí dààmú sí
1: ó choose to dààmú ni
2: yóò sì lọ ọbẹ ọfà ni o tọgbẹ ẹlòmíì ọgbọ ọfà lórí nísìnyẹ kọ parí lẹrìn èyí sí lọ́yà fake lọ́yà ẹni gọt láti lọ sí ilé ẹjọ́ lọ sí court ó lọ defend the case
1: olúwa objection overruled
2: dino
1: oro
2: all right ìròyìn ẹ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ o wọ́n ní ọ̀rọ̀ dàbí bàbá suwe àtàlùwẹ̀ àwàdà kẹ́ríkẹ́rí nípínlẹ̀ lagos ní yàrá ìgbẹ́jọ́ wọ́n nígbà tí adájọ́ tó fura wípé ẹnìkan tó gé wíìgì tó náà wọ kaba gáànù gẹ́gẹ́ bí àwọn agbẹjọ́rò gidi lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ìgbẹ́jọ́ ọ̀hún ti ń lọ lọ́wọ́ nílé ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba ti ìpínlẹ̀ lagos ṣé àkọ́kọ́ lagos state high court ibẹ̀ ló tún ti lọ tó rí pé ẹlòmíì ti gbọ́fà ọjọ́ tipẹ́ wọ́n ní lọ́jọ́bọ alámísì nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ iyùn ọjọ́ kẹrin oṣù kẹsàn-án tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n ní arákùnrin ọ̀hún ìlọ́lọ́ rèé fira rẹ̀ pé tí ò jẹ́ níwájú adájọ́ lásìkò tí ìgbẹ́jọ́ tí wọ́n sọ wípé ń lọ wọ́n ní ọ sọ wípé òun fẹ́ gbẹjọ́rò fún oníbàárà òun kan wọ́n ní bẹ́ẹ̀ bá ti rí arákùnrin ọ̀hún ẹ sọ pé objection my lord objection sustained ni wọ́n ní torí pé ó múra dáadáa tó sì ṣe bí agbẹjọ́rò wọ́n ní àsí àgbákò agbẹjọ́rò àjẹ́ àràbùkà tí ọ̀ka lọ́ọ̀yà ni gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ o wọ́n ní lásìkò tí ẹjọ́ ọ̀hún ti ń lọ lọ́wọ́ àṣọ ní snagi gẹ́gẹ́ bí ọmọ ìgboro kristo àṣẹ
1: wọn pẹ́ta ọmọ
2: tèmi ní
1: ìgboro
2: ọmọ bó ṣe máa káwọn
1: ṣe ní
2: ìgboro alaye mi sọ wà ní sọ ọdààmú òṣòfo wọn ní èyí tó yẹ kó ní òfin dáhùn pẹ̀lú bí àwọn akẹgbẹ́ rẹ̀ bí wọ́n ṣe dá lóhùn
1: wọn
2: ní dídà yẹn slang yẹn orí bákan wọn ní ṣùgbọ́n agbẹjọ́rò adájọ́ wọn ni wọn ti rọra ń wo àwọn mẹ́ra mi sọnu pé wọ́n ń wo ibi tí yóò jẹ lára alágbákò wọn ní bí adájọ́ ti jókòó wọn ní náà ló jẹ́ pé ará fún adájọ́ ìpè àìwà gbà mí ní ìtọ́jọ́ mẹ́ta ń wọ̀ wá ní mọ ojúlówó agbẹjọ́rò gidi bí wọn ní ṣùgbọ́n bí adájọ́ ọ̀hún bó ti ń wòye wọn ní ọwọ́ awapa bó ṣe gbé wíìgì rẹ̀ àti kaba wọn ní lójú ẹsẹ̀ oná làmí ara ìlọba fún adájọ́ wọn lọ sí pàṣẹ fún àwọn ọlọ́pàá pé ẹ̀yin ọlọ́pàá ẹ dákun arákùnrin ti ń bẹ ní àyè tí dúró wájú mi tó pera rẹ̀ ní adájọ́ kì bá dá akẹ́kọ̀ọ́ kọ́ bá mọ̀ pamọ́ náà nítorí pé agbẹjọ́rò mo fura sí wọn ní lójú ẹsẹ̀ ṣé ẹ mọ̀ wípé ọmọ ìgboro lo náà ní láti jẹ́ bó ṣe wá sí yàrá agbẹjọ́ wọn ní bá láyé ṣe bú dẹnu iyo ninu yara agbejo court room
1: o ma dudu
2: won
1: eh
2: won ni ko se fe gbero won ni loju ese o na ni won eventually won ni ti won si gba mu o wa salaye oro won ni awon eso alabo tin benbe won ni bi asi ya rora gba munu pe iwo nibo lo ti ka lawyer re ta lo jawe lawyer le olori abi ti won jawe igi re le olori ni
1: aso mo wu ni
2: I mo wu yan nta wa ran olorun no o ti ni dudu bayi filani kan ni
1: fila loku
2: be
1: ni eh ni la lesin loye
2: adu are ti gba won ta bo ba ti se dodo ye legbo nbe na ori
1: eh ye se koto
2: won ta oh
1: wigi lawyer ni o ni wa ba o fa baba case
2: won ni loju ese o na ni won si ti na wogan ti won so fun wi pe oya e mo mo ni so ani sugbo adajo ti koko pase e lo ri e fi pamọ na leyin ore yin won wa bileri oro kilo ta lo se kon gosun fun
1: o awon yan ni god o eh olorun pe ti en ya na ni so select fun wanale
2: a lo gbo fa ni eh anilo be eh 0705
1: ka kini bi en ti to ba tu fi ebu ba mi so ma fun ba card o mo fese leto ni mari ma nponu na lo fi fine oh hogi oh fine fofo in ko je kankan
2: be ni o si wi satan
1: den wo ko so mo ti mo le fi jiro re
2: ni
1: wala emi ati meri la mo sise lo ni
2: isin wo bi o ti senu
1: ke le pa mi
2: e de kun tori olorun to ba ni la 200 ti to
1: e gbe gan e ba nku e
2: ma
1: mo mo koyin lo ah ifilu
2: lu
1: 30 e o on 30 olo so
2: gbe
1: mo buru 0 0
2: shara e je ni abeta to danu
1: ila
2: en to danu
1: ah odo didi omo nu emi bra mu ti
2: 0809 7949 tabi 0705 5949 949 ati 0
1: bo lara
2: plus 24906
1: bo lara
2: ara yin oya
1: to ba repeat your baba candidate
2: oya o le don wo hello
3: ya ka san
2: e ka san
3: e ta gun pe
2: na
3: amo ti se ba ti lambo lo kinya
1: e se so
3: e ni ma ka yin abansa da tun gba lati alake anuga so yi okunrin ti won pe awon pastor tan ni gbogbo yan ja ro ma ta nkan o ba je nkan ni won to pe ayo fe pare we awon won sa nu wa ori lede to ba ti je ki won ni start ti won ni solution awon ni o ma se le nbe ni pastor yan ye ki kan gbe patapata nle ni awon sa nu ebi se
1: atoluwa pe won to ran won sese wa ni jese to lugba lara won ni
2: e ka sin
4: I can't say. Bibi kan ba ri da o pe won gbe to won ba won yan ju re won lo da na so so ba bi o ye won won re won fa won se ni so e pe to
2: e se
1: thank you
2: o fa te mo nu le
1: o mo jeje odi mi ni bo ti ma lo lori se ni mi olorun mo jeje odi mi mo je won di yan mo mi o
2: a ti agbo ki won wa ko te yan kan
1: eh
2: ele oje
1: how are you
2: ai ja
4: e kan
2: ma
4: I'm going to go to the house. Kenyan ma fura okunrin to niyawo ti o se lona si wa wa ko kakiri gbogbo on ta kesi ne aye sisin gbogbo on ta ma se laye ati jobe yan ba ni nawo nigba kan oni se wahala kankan lo ma sora ni gba ka kankan ku mo ni se wa won to dale fun ara re bayi awon to ni gan won oni fura omo yan ba ni nawo ti o se yan ma money pre ati ti olaju ti ba gbogbo nkan je ẹja kun ẹja ma ka nkan kun a ni kuku ya o tọrẹ ni o dun mọ ọpọ o ọlọrun ṣàánú wa ẹ ní sírìn tọmọ.
1: Ayé yóò ti pàṣẹ mi gbé olúwa ga tíkì. Ayé yóò ti pàṣẹ mi gbé.
5: Ayé yóò ti pàṣẹ wa gbé olúwa ga.
1: Àmì o.
5: Orúkọ mi ni Abídèmí Súlàìmán Òkè Látúmí Yálé. Eré tèmi fẹ́ mú bẹ́ẹ̀ ni ẹ̀rà sà ẹ̀kú ètò. Ètí mo fẹ́ mú bẹ́ẹ̀ ni pásítọ̀ tó láyé ó parẹ́. Àwọn Nàìjíríà yìí gbogbo àwọn rìlíjọ yẹn sáàmù ni. Bó ṣe wà yín bá gbẹ́ tí ń sọ ní ìsọ̀pọ̀lọpọ̀ yẹn náà tó sọ yẹn náà àwọn èèyàn gbàgbọ́. Wọ́n gbàgbọ́ ní pásítọ̀ wọn ju Ọlọ́run gan tó dá wọn lọ. Orílẹ̀-èdè wọn ni Ọlọ́run bá fún orílẹ̀-èdè wa tán. Ọlọ́run já wọn mú náà ọgbọ́n. Àwọn tí wọ́n gbọ́n. Àwọn alágbárí náà lè sinmi ọgbọ́n tí ń dá. Àti ní pẹ́ pé tó
2: ẹkú
5: tọ́jú ọkọ
1: yìí. Yọ
2: Nàìjíríà.
1: Ẹni ọgbọ́n ọmọ ẹni ọgbọ́n ẹni ọgbọ́n ni ọmọ ara wọn àmọ́ béèyàn bá sọ fẹ́ ni ọgọ́rùn ó dìjà olówó mòwe mi ṣọlá mẹ́ni tí ń yọ bú. Tó o bá fọkàn mi.
2: N jẹ́ ń fọwọ́ ẹ̀kùn nínú
4: sáà.
2: Mọ́.
1: Mami Elizabeth. Mami Eka Soma.
4: Eka Soma.
1: Yes ma'am. Yes ma'am.
4: Emma Mashelo.
1: Ami Yesu Alifatia.
4: Edun wulo. Ani wulo mako ni kan gosi.
2: Ami.
4: Ati se tembu ni jona.
2: Ami.
4: Ya yi. Ite mi fe mu be. La yin ko e won mi ti arakun. Ajọ ìgbéyàwó sọ́nà tó wá ń traṣọ́ńtà fún wa lọ ní torí ọdún kan. Kí ni ọgbẹ́ ọgbẹ́ náà tó ń jẹ́ nígbà tó báyìí àti dúró? Tó bá ń dúró bọ̀ ó ṣeé ṣe tó máa fọwọ́ kàn ọ́ tó máa lù ú. Tó wá lọ́jọ́ ìgbéyàwó sọ́nà tó tó fún ó tó kó báyàwó tó fẹ́ bí. A ní sí ìrìnàgbára ọlọ́run ọ̀hún méjì ìbànújẹ́ o.
2: Krista, ṣé o mọ̀ pé nígbà kan téèyàn bá fẹ́ dárú ayẹyẹ báyìí sọ̀rọ̀ tó bá ti kú bíi 2 weeks àbí bíi oṣù kan gan wọ́n náà ti máa sọ pé ká má jáde mọ́.
1: Civilization ni. Civilization.
2: Ibo ló wá báyé wa dé báyìí. Ẹ dáhùn.
1: O mọ̀ pé di rédíò tàwa lágbára mi fẹ́ sọ̀rọ̀.
2: Ó dà mí ti gbọ́ torí mo mọ̀ ọ́ tó o ti náà sọ̀rọ̀ ṣáàjẹ́ ìyọ̀ǹda rẹ̀ ndéndéndéndéndé nǹkan gbọ́dọ̀ sí ọ́. Àlejò.
1: Mádìrá o.
2: Àbí kan ṣe bó ti lọ́ọ̀ fẹ̀ àbí sọ́ràn ni.
1: Mádìrá o.
2: Alàgbà Adékúnlé.
6: Ẹ ká san.
2: Ilé tí ìdán lòun torí ìlọ́rọ̀ pé ìwà rẹ̀ da gbogbo àwọn obìnrin rẹ̀ méjèèjì ṣe pé wọ́n ti kọ́ lẹ̀.
6: Kò lè dáná nọmba.
2: Kò lè dáná ni. Èèyàn náà dá ń gbà máa bá ọ. Ó dà ẹ bá ń dárúkọ yín o fáwọn aráalé.
6: Ẹ ká san yàrá lé. Orúkọ tèmi ni Adékúnlé láti lè ṣe Soft Sounds Property.
2: Ẹ̀ka sọ ẹ jẹ́ ń fún yín ní ààyè láti ṣàlàyé dáadáa lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ ṣe nílé iṣẹ́ Soft Sound Property.
6: Nílé iṣẹ́ Soft Sound Property iṣẹ́ wa ni pé láti bá ni ralé àti láti bá ni talẹ̀. Iṣẹ́ wa ni a dẹ̀ tún ṣe kí ni à ń báwọn èèyàn wá ilé ìgbé ẹyin tí tí ìlágbára àti ra ilẹ̀ tí ń báyìí láti bẹ̀rẹ̀ sí ní kọ́lé tí yín. Ẹranko tí a ṣe lè ṣe wa náà ni pé ká báyọ̀ wá ilé ìgbé ìyẹn tí olóyìnbó pè ní house leasing. So ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti rí àwọn properties tà ní. A ní Apple Estate ìyẹn wà ní Abọlọ́kẹ́ Olójóró Ayégun Olómi Nìbàdàn very close to Circular Road. It is not part of government acquisition kò ń ṣara àwọn government acquisition land. So ẹ jẹ́ kọ́kọ́ yín balẹ̀. So a lè ta ẹni ₦4 million per plot. ₦4 million per plot. A dẹ̀ tún ní ilẹ̀ tí à ń tà ní Olóòjì Ológun Ẹrú tí à ń tà yẹn ní ₦3 million per plot o ni a ń ta yẹn. Ilẹ̀ olóòjì ológun ẹrú yẹn kò pọ̀ mọ́. So àwọn tí eléyìí jẹ́ opportunity fún ẹ̀yìn tí ẹ bá fẹ́ tap into ológun rẹ̀ pé ológun tún lajú báyìí nísìn and ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn ò rílì pọ̀ mọ́. So a ní like limited plot tí a fẹ́ ta níbẹ̀ yẹn. A lè tún nílẹ̀ tí a ń ta ní Akufo.
2: Ìbọ̀lẹ́lẹ̀ ti ní limited plot.
6: Ẹ̀yà ní olóòjì ológun ẹrú. Olóòjì ológun ẹrú. So a ń ta yẹn ní ₦3 million per plot. A lè tún nílẹ̀ náà ní Akufo. Ìyẹn ní ìdòlógà government à ń tà yẹn ní ₦2 million per plot. Ṣé gbogbo àwọn rẹ̀ tí mo sọ yìí àyè san díẹ díẹ náà wà ń bẹ̀. Téèyàn bá tí ní agbára àti san gbogbo ẹ̀ ní ẹ̀kan náà ẹ lè san díẹ díẹ. Ẹ máa san 40% initial deposit. Then ìyókù ẹ máa ṣe kí ni ẹ máa spread ẹ within 6 months tẹ máa fi san tán. Náà ẹ jẹ́ kí n lọ sórí àwọn leasing properties wa náà. lo ba bi awon osu melo kan se yan so pe a ni awon ile kan bi ba ta fe fi rent kini kokini kan nikan kan bi mo se n ba so lo ba yi awon ile yen ti ton awon yan ti gba ile yen ton so lo ba yi am ba yin landlord soro awon la mo bi nkan se lo ni orilede yi gbogbo gba ni iwe royin gbe pe ini kan kini kan en house deficit en wo le ti ga kini kan kini kan aran kan ta ro ni le se soft sands property yen pe ko need ka ma fi ara ni ara wa ni orilede Nigeria yi
2: eh je kin berebere kan lowo yin nipa pe te ba fe bayan wa ile gbe eh elomi ma nwa to ma je pe choice ni a so fin pe ah boye eyan meji meta onu ka ma po ninu ile elomi si wa to je pe aladagbe oni ti tohun se eyin le salaye nkan bayi fun awon ti won ba gbe properties odo yin ni abi eyin na le ma ba irufe ni be wa pe o da o bi iru nkan te fe ba si ma ba yin get ile
6: awon ma fun ni professional advice
2: okay
6: awon ni property won
2: okay
6: nkan to ba pe awon fe no so fun awon ko ki bayi e se ka tun se bayi e mo ah won ni eyan meji o le rin po bi o se pe won re so awa ma fun pe as professional iru awon kan bayi la ni pe o ye ka se so properties yin but awon pe e je ka mi fe royin be na e je ka fa middle ground
2: okay
6: lati ari pe ko fine e je ka se bayi ah kin impose
2: okay
6: lori awon client wa nkan te ba fe awon na tun okay ki lo le jo sise papo
2: so professional advice le yin ma fun won so wa ku si okay
6: so nkan ta ma se fun ni and en te ba tun nile ile na e kan si wa e je ka mo ru agbegbe ti e fe wa lu le besi awa o pe fine iru agbegbe ba yo sha ni property be ta ba de ni awon workers wa na we go to the field am o okay she a le get property in ru adugbo bayi but in landlord most especially am beyin e je ka bo ba se fe ronra lo lori change no le Nigeria pe awon ara bi nisin yi owo le nisin ba de ma fi ma gbo le ati total package o ti ju ara bi times 2 times 3 owo le ni total package so an go turn try lati reduce ile se soft sand yi e ma gbe ole yin o pe ni bo le yin o aso pe mbo and try ati se kini lati je ko rorun fun ni kaluku ni lewo ni orilede Nigeria lati je oni lolori bo ba ti e ti le rale ti won bayi at least if to ma forile to ma sun ko je bi to ma ro won lorun
2: ibo ni ile ise yi wa ati awon oju opo ta le ton lati ri awon properties yin loju opo aye lu jara
6: e je kin be lati ori awon social media handles wa
2: okay
6: e le kan so lori Facebook TikTok and Instagram at soft sands property soft skin koro SOFTSANDS soft sands property lori Facebook Instagram and TikTok bẹ́ẹ̀ bá tẹ́ ni fóònù tó ń lo àwọn ọ̀pọ̀ ayélujára yìí ẹ lè pọ̀ lórí àwọn nọmbà wọ̀nyí 091-15-55-0055 lẹ́ẹ̀kan sí 091-15-55-0055 tàbí 091-64-61-5000 lẹ́ẹ̀kan sí 091-64-61-5000 ẹ lè pè ẹ lè send text message lórí WhatsApp náà àwọn tẹ́yìn bá fẹ́ wá sọ́fíìsì wa ẹ máa bọ̀ ní Laughter House onílé gogoro ní Premier Hill ní Mokola Nìbàdàn the same building pẹ̀lú 32 FM tẹ́ bá ti wọ building yẹn ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn security pé soft sands property lẹ́ ń lọ wọ́n á júwe office wa fún yín èyí ni pé kẹlẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ pé yes soft sands property iléeṣẹ́ tó lókun dì ní wa kò sí pé àwọn office pé máa gba yàrá kan akànjẹ́ ọjọ́ kejì gbà wọ́n ti lọ no a n ṣiṣẹ́ pẹ̀lú soft sands property a n ṣiṣẹ́ pẹ̀lú 32 FM ni.
2: Ọ̀dà jẹ́ ìyọ̀dá yín kẹ́dárúkọ yín lẹ́ẹ̀kan sí.
6: Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Adékunlé láti lè ṣe soft sands property.
2: Ẹ ṣe wọn alàgbà ẹ̀ǹdẹ̀ ìwé máa lọ. So kò ní jù báyìí lọ lórí ìròyìn kàyéfì fún tọ̀sọ̀ yìí tó bá ti di láago méje láṣálẹ̀ ẹ jẹ́ àtijọ́ pàdé lórí ètò ara àdúgbò níbi tí ẹ ti pàdé èmi àti future mi ìgbésí ayé mi ẹni bí ọkọ mi I Chief Paronto mo bá ti wá di láago mẹjọ àṣálẹ a tún máa tẹ̀síwájú lórí yorùbá dùn pẹ̀lú ìwé tá à ń bá bọ̀ tá a pè ní ṣaworode títí ìgbà náà àti lẹ́yìn ìgbà náà ibi ò ní ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni nínú wa o ẹ máa gbọ́ 32 FM olúbí ń pẹ́ fàtọ́yẹ̀ ló kọ́ mi ire love you

0: gbogbo provision shop àdúgbò láti jẹ́ gbèsè sí
1: ànímà
0: àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí, wọn àtà fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá à ń ṣiṣẹ́ kí sálárì tó wọlé báyìí àti jẹ gbèsè àti gba nǹkan àwìn ládùúgbò, sálárì yẹn náà la máa fi ń tọ̀pẹ́. Wọn àtà fún wa mọ́ o, kò dẹ̀ sí oúnjẹ ńlé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹ jẹ́ ká mọ ìhà kò yé mi mọ́ o, àwọn graduate méjì ni mo ṣe ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Graduate lọ máa fi wò kété tó máa yígbó ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.9.

0: tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kí a bá mi gbọ́ 32 FM lórí ìkànnì 94.9.
1: Ẹ lè wá disappointed.
2: Ìkànnì adẹ́rìn pòsónú.
3: Ẹ náwó sí àwọn bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ̀kudẹ inú ayé bàbá wa. Olúwa sọ de pẹ̀tẹ́lẹ́, Olúwa bí bàbá wo, Olúwa wo bàbá palẹ̀.
4: Bẹ́ẹ̀ ń gbóluwa bí. Bàbá ń gbóluwa bí.
5: Dádì ẹ̀yin mi sá.
4: Èmi
5: bẹ́ẹ̀ ni sá.
4: Ìlú àdúrà wo ni o lè gbà?
5: Dádì bẹ́ẹ̀ mi sè dárí ni.
4: Ẹ̀mí wo Olúwa náà tó ń dára jù àtúndà ẹ̀.
5: Dádì sẹ́ torí ẹ̀sẹ̀ wá gbá mi
4: báyìí.
2: Ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

0: 32 FM, 94.9.
1: 72 hours with God. Ẹgbẹ́rún Ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí tí ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy. AKA máa jẹ̀mú àánú Ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe òtítún. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, àgọ́ mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣọ́ọ̀rù láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́gbà alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mẹ́síkà, kìlómítà 18, Ìbàdàn Ife Expressway, Òsèngere Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alayé, Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ o.
2: Mommy, this medicine is smelling and yucky.
3: Come on, just try to.
4: Mommy and daughter still struggling over this medicine palaver.
3: Kiki just doesn't like taking medicine.
4: Oh, have you tried Moxie? Moxie is a range of children's medicines that children love and won't resist. It works fast and tastes great.
5: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and chlorpheniramine. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
6: Fún ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí, ẹ pè sójú òpó yìí 0704-700-4949, 0704-700-4949. Bí ẹ bá rí nǹkan, ẹ̀rí dájú pé ẹ sọ, kí àyíká wa lè wà lálàáfíà, ojúṣe gbogbo wa ni.

0: the first 21 days. Let September 4. I go make for a world over per day. Ojomaru Edibre, let September 22nd. It's for Giro Lenny. Ojomaru to Paris show on the Mugwen Major. Christ Followers Evangelical Ministry Incorporated. Goshenla, Ilugusi Estate, along Juekuru, Odole Lewe Bado, Etuiba, the High Christ High School, or Layor Odo Nole. Why would me alone would you share? Oh, my for a nation, and Luru Ojas.
1: Tọ yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti tun lati ge akara oyinbo fun igbeyawo to ni
2: eto igbeyawo laye
3: ejowo eduro na jare
4: bi lo sele
3: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nko ero ofoso ise ile wa ma fowo ofoso nle ni 2026
1: eh ni tuto
3: ka sa so pe o ti ran won abi
1: ta lo ti so pe mo gbe ran gbogbo awon kan ile kan so nibi ti cdk e wa
5: e won lo tun je cdk e bayi
1: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
3: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
1: ah lati osu to koja ni mo ti ra won
3: oluso agutan e so wa po
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestnight Bus Stop àti Àpáta ẹ lè pè wá sórí
7: 0707-460-3919
8: CDK sọ́díẹ̀díẹ̀ bẹ́ẹ̀
9: 94.9 lẹ́ẹ̀kan sẹ̀yìn ara ilé ẹ̀sùn kẹ́ẹ̀bù padà sí ìkànnì 32fm 949 laughter house láwà ní premier hill mọ́kọ́lá ìbàdàn nǹkan tí mò ń sọ lọ mo fẹ́ bẹ gbogbo ẹ̀yin alákọ̀wé ya unlike emi nsìn kí fóònù mi máa dún kó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ mi kó dún kó jábọ́ kò sẹ́ni tó gbúdọ̀ mú ọ lè mú àti tí wọ́n sọ pé bá mi mú fóònù yẹn tó bá ṣe ojú ẹ̀ sókè ṣe mọ̀ tó ń blink tó ń dún wọ́n bá mi dojú ẹ̀ délẹ̀ not for anything wọ́n ní tiwọn pàdání kọ́wọ́ máromi èmi náà ní

0: aba won mo won yi gan ni ti won lowo iyan le mi gbe wa laaro yi o te de ma ba mi dasi ta de ma bi awon omo wa e to ba ti mu yawo wa lenu won so mo to mu wa le se ko nse pe o je logo lo se fe fe be se tin ba ti fe se one name to ya mi nko honestly to ba ti fe mi one name ti mo ye mi ni igba a pada gba to ba wole o bo ba lohun o ba nsin o paro fun eni elomi e wa lowo ko wo on to wa ni isale wa won de bo mo mi soro ibi to fe lo yi ah ejo o ti bi so onu e ku fun sin ko le so sita to ra won parent e won ne ngba to nlo ko gboran si won lenu ni igbeyawo osin igbeyawo aigboran ni se ba ra won ton tuka ton wa nbe ise don gbe bi cat and rat oko fe ko ma ka siun lara ni o ikini lo o tun se mi e wa mo ton se won rin jina won rin jina de bi pe when you are open their files o le kan bi ton je si ba won eyan ka yin masa e gba mo ti so fun yin abilabe orun iko ba won ton ka won o le soro oga sura kin tin kilokun e yeah ati ya jade ba lo aya soju furu won fe be gbogbo eyin mama eyin mama le bi an ba soro ede disi mo se nba yin soro ni pe awa lo gberu ju awa lawon eyan soro si won de soro si wa why awa la train awon mo won yi na o le ko se ba wa la train won ala igboran ni e se ba wa la train won wa le po ju se ba wa la train won awon mama kwa wa murin senu eleya re dile oko eleya re dile oko iya e oni ba e de be baba e oni ba e de be ye eleya re dile oko keleye to dile oko ko to ba foro ranse si yin masa etete pari ise awon omo won lori ekun yin be ni mo sa fun yin e ma je keleya awon dile oko o awon to wa nle oko foro ranse si yin ko si nte ma se si yeah olorin yan ba won soro kiri won pe ola si sona lo mo ri mama e gbopo be ni awon o ma je kon soro asu sona mo ri ye e gbopo oni mi ba wa bayi e je kin sedu ni dede sibi kin fun eyin ara ile laye lati ba mi dasi se ka fi sile bayi ka ma woran abi loju woye si yin inbo lati le se correction to ba nlo bayi ti generation yi ba nlo bo se nlo yi olorun a bi wa lere yeah a de be lo awon ton so won po a bi won a de bi awa ta ti won jade either foko abi fun yawo taluwa lojide lo pelu hello somebody hello mo wa pelu ima
1: e don e kun lo le o
0: e se ma e kro le ma
1: e gba lati kota si ni
0: e se ma osun la wa ma e kasan ma
1: oh oro te oro ni olohun ko sanu wa pe lawon omo sin yi
0: ami
1: ilu ala niru won lara
0: ko senti oniru won mo to ba lohun oniru won ro lo npa
1: won ba de sono sobo obere ni won de ruru o
0: awa no de ruru ma n to ku nta ni yen se ba wa nri won
1: olohun ko a ri won a ko gba lo ku ni aye o awo obi ti wa won gbo baba wa soro wo kan ni
0: oju se na ma fi ba wa soro laye igba yen ma oju ni
1: oju ni atese olohun ko sanu wa ise o atese wa ju o
0: ese ma mo mo lo ni ma ese ma thank you ma
1: okay yes sir
0: 09062-9499 tabi 07055-9499 hello
2: ẹ
0: ṣe ma ẹ bá mi sọ̀rọ̀ sókè ẹ ká sọ̀ ma
2: ẹ
0: ṣe ma ẹ ṣe ma ẹ ṣe ma àmì ma àtẹ iná ma.
2: ẹ̀rí púpọ̀ lọ́wọ́ àwọn obìnrin ni
0: wọn. bẹ́ẹ̀ ni.
2: àwọn àjà ń tà ń dánú ayé àwọn ọmọ lọ́pọ̀.
0: ó ní.
2: ọmọ tó mọ rárá rárá. ọmọ tó jọ ọmọ mùsùlùmí tí ò mọ àmúra agidi. ó lo kírímù tó gbóra tán lójú ayé ìyá rẹ̀ láìsẹ̀ yìí. tó wá ń hùwà burúkú dípò kí ìyá fẹ́ tọrọ ọmọ ní àbúlé ìrẹ ní ẹnu. àbálá olùdarí kọ ọmọ ní ẹnu
0: ọmọ
2: tó ń pe sí ọjà ẹrọ pọlọpọ ya àkáyé ni ó ti jìyà tó tó dọdọ náà
0: torí
2: ó ń wá ayé ìgbésí ayé ọmọ ni ọwọ ni ọwọ ọpọlọpọ àwọn àyà ló ti wá o tí ń sẹlẹ̀ sí pèsè ayé àwọn ọmọ ọpọlọpọ àwọn àyà là ń dá gọ́pọ̀ ń bẹ̀ orí tí wọn bá sẹ tí ọ̀dà kágbàlagbà téèyàn bá jọ ọmọ ìpé orí ọmọ tèmi agbálágbo lè sọ̀rọ̀ kan sọ̀rọ̀ ni má nà tó pé òun gan ẹni gan ọmọ ọbẹ̀ mi ni gbọ́ ọmọ mi àgbàlagbà ọmọ sọ̀rọ̀ gbọ́ ọmọ sọ tiẹ̀ lókùjà rẹ̀
0: wọ́n ń yọ̀ ni ẹ ṣáàjẹ ká bá wọn sọ̀rọ̀ ẹ ní tájú àgbàmọ́lẹ̀ o ló burú ẹ gbọ́ pé afẹ́mí afẹ́mí ta ló wà lójúde lọ́hùn pẹ̀lú mi jàre.
3: Hello.
0: Ẹ ti wọlé o ẹ sọ̀rọ̀ sókè o ok ìyá ok. Hello.
1: Hello ma.
0: Ẹ ṣe ma ẹ bá mi gbóhùn sókè ma.
1: Ẹ ká sàn mà. Kódà ọlọ́run ó mọ̀ bá mi wà pẹ̀lú yín o.
0: Àmì àsẹ̀yìn náà mà.
1: Ẹ ní tẹnu gbóògì ọwọ́ o.
0: Àmì àsẹ̀yìn náà mà ẹ ṣe mà mo mọ̀ lórí mà.
1: Wọ́n gbádùn yín gan-an ni o.
0: Ẹ ṣe mà.
1: Ìdí ọ̀mọ̀ mò ń gbé mà.
0: Ṣé lábẹ́kúta?
1: Rárá o ní Ìbàdàn yìí náà.
0: Ìdí ọ̀mọ̀ wà lẹ́gbàá ni, ìdí ọ̀mọ̀ dẹ̀ wà lẹ́kọ̀ọ́ ni mo rò bí tabẹ́kúta lẹ̀ wà lẹ́kọ̀ọ́.
1: Àti Ìbàdàn ni
0: o. Ẹ ṣe mà.
1: Ó wà lẹ́yìn báràkì.
0: Yes ma, ẹ ṣe mà. Ẹ
1: wo ọ̀rọ̀ ńlá lẹgbẹ́ wá yìí o. Ọlọ́run á bá wa wẹ̀ pẹ̀lú àwọn ọmọ wa o.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ yìí, Ọlọ́run ajá lè gbọ́ láwọ̀ àòjí.
0: Àmì.
1: Ọlọ́run ajá lè gbọ́ o.
0: Àmì.
1: Inú mi dùn àkọ́kọ́ tí màá wọlé nìyí.
0: Ẹ ṣe mà.
1: Ẹ wò mo láìkí yín gan.
0: Èmi náà láìkí mà.
1: Gbogbo àwọn ètò tẹ máa mú láti yẹ. Ni mo ti máa ń tẹ̀lé yín.
0: Ẹ ṣe gan ma, God bless you ma. Ẹ ṣe ma, mo mọ̀
1: lórí mi. Ọlọ́run bá mi wà pẹ̀lú yín o.
0: Àmì.
1: Ìyanra o.
0: Ìṣe mọ̀. Ọdún sí mọ̀. Àjọ kèrè oko délé àtàjò gbèsàjò ìṣe ń wo. Hello.
4: Hello.
0: Ṣàìkàsùn sà.
4: Ẹ̀kàsùn ma kàsùn.
0: Yẹ̀sà orúkọ yín sà tibítẹ́ tí ń bá mi sọ̀rọ̀ sà.
4: Èmi sá mi àbí láti lọ́ra.
0: Ẹ ṣe sẹ̀ bá mi dá sí tó sà. Yẹ̀sà.
4: Ẹ̀rí ojú wà bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tó sàn, ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ mọ̀ bọ́ nínú bàbá àti ìyá. Ẹ̀rí ẹ̀ṣẹ̀gbẹ́lẹ̀ ọmọbìnrin ẹyin iṣẹ yìí obìnrin ló wà lórí àwọn ọmọ ìkọ́ ta ọkùnrin àti bẹ́ẹ̀ ni ká ìfẹ́ yìí obìnrin tó tí ọmọ bá da lọ́jọ́ alẹ́ tó òbí ìyálọ́wà jẹ́ o ọmọ náà lálẹ́ fi bàjẹ́ lọ́jọ́ alẹ́
0: tó òbí
4: ìyálọ́wà jẹ́ o ẹyin iṣẹ yìí obìnrin ṣe lórí ọmọ ó pọ̀ ẹyin náà lẹ kí oṣù mọ́wá jù ẹyin náà lẹ́ẹ̀tì tí wọ́n ṣe tọ́ba náà tó jẹ́ ìgbàkejì náà ẹyin
0: obìnrin ṣẹ̀mẹ́ páwọn obìnrin aníṣẹ́ láti ṣe àtọmọ tó gbọ́ àtọmọ tí yóò gbẹ̀kọ́. Hello.
5: Ìyá máa pé ètò kò ní ta fún yín lágbára lọ́hùn.
0: Dádì mi ẹ ṣe sá orúkọ yín àti ibi tí ń bá mi sọ̀rọ̀ sá.
5: Ọ̀gbẹ́ni Balógun Gàzá ló ń sọ láti ọdọ
0: Nàìjíríà. Dádì ẹ kújọ́ mẹ́ta sá gbogbo ní ẹ̀kọ́ sá. Ọlọ́run
5: fẹ́ràn ọmọ Nàìjíríà òfóòtọ́.
0: Bẹ́ẹ̀
5: ẹ ní ṣàṣetì
0: sẹ́rí
5: má sọnú ọ̀rọ̀ mi pé ọ̀rẹ́ ta bá ní ká ṣe ká mútó ibẹ̀ kúrò ebi ló máa tú ọ̀rẹ́ ọ̀hún
0: ká
5: ètò ọlọ́run ọba àtẹ̀lé
0: ni
5: olùṣèdá pé ìránṣẹ́ ọlọ́run ọba gan ni pẹ̀lú gbogbo ètò tẹ̀ ń gbé kalẹ̀
0: ẹ̀ẹ́nì
5: fún ní ìyá àjọ ni mí ẹ̀ẹ́nì
0: ọlọ́run
5: ọba lẹ́nu ẹ̀ẹ́nì
0: dádì mi ẹ ṣe sá mo mọ̀ lóore o ajínigbé ara máa jẹ́ ó dàbọ̀ sá. Hello.
6: Hello ma.
0: Ẹ káàsán ma.
6: Mo kọ́ fẹ́ kú ètò.
0: Ẹ ṣe ma orúkọ yín ma.
6: Mi ṣé wà ní láti lẹ́bí.
0: Ẹ ṣe ẹ bá mi dá sí.
6: Owó wo èdè kan táwọn èèyàn tó máa ń tètè máa bí mi ní. Wọ́n á ní ọmọ táyé bí láyé ń pọ̀.
0: Èdè àwọn ìyá wọn nìyẹn. Wọ́n á lọmọ táyé bí láyé ń pọ̀ o. Kẹ́ni kankan fẹ́ fà
6: wọ́n. Wọ́n lọmọ táyé bí láyé jẹ́ màá dúkú òkú èèyàn ọmọ láti lò láti kékeré. Ọwọ́ ọkọ̀ ìdúrà sí.
0: Ẹ jẹ́ mẹ́nu kó ń bí ìyẹn. Ẹ ṣe mà. Sáà ẹ ni Hello.
3: Hello, ma.
0: Mo wa pelu yin sister Eka san ma. Yes, ma.
3: Ni oro awon omo wa.
0: Be ni ma.
3: Egbe egbe tun pelu.
0: Be ni ton ba iwa rere je.
3: Ni lewe egbe egbe.
0: Be ni.
3: Omo mi e ti grandma. My friend tell me that your money is kinika kinika. Money no. My bad song ko kon lori e. Egbe egbe. Nilewe o ba nkan
0: gogo je. O ba nkan je be ni.
3: Be ni. Omo mi e kon de. Omo to ba de school. A ore a ma so pe nkan ti money e so ma tele o. Se my mommy lo fe ma se ni. Egbe egbe ni. Ko lo Eledumare ko sanu wa lori awon omo yin.
0: Ami. Ka de gbiyanju ka ba awon omo wa na to si wa nle oko ka ba won soro iwe owe ni obirin re a ma ko ile re onisugba siwere obirin ko olotule re ka eje ka ba won soro hello
7: hello ma
0: mo wa pelu yin ma e ka so ma ruko yin
7: ti ko e ka so ma
0: yes
7: question
0: e se ma
7: mi se tun wo su ni lati apata
0: e se ba mi da se to ma
7: yes ma she di eto test she yi ni sisi nkan kan sele lofun ko to di pe bere eto yen o wa da be pe eri nkan to sele ni
0: abe ero lohun
7: awon mo yen koja lo won sori ko do bi alang baba won wa nlo
0: okay
7: ni en to wa le gbe wa pe awon mo yen ki e mo ni ba lo se ki e so lanu ni ba je ma da lo awon to sori ko do ba ye ton te ri ba
0: sa
7: ba ni won to wa te lanu ki o no ki o mo ya mo ma ti ma ki o si ni e mo ni iwe te n ba awon mo generally
0: hi
7: exactly we like about the money omo koja legbe o kori mole iwo wa so pe ta ton o omo mi bawo ni kiri tumo yen ko lo nsanu wa nkan to nsele ni isiyi ko se nti oni le wa le mi daada ta ba ti bawo wi bai wa wa no so eh money eh I know that you talk eh ki lo le to ni ko lo nsanu wa
0: ki
7: lo nsanu wa
0: eh mo ti gba
7: Olorun sanu eko eto ma ise go
0: ami ma ko sori sire se le ta wo ri e wo emi oje mi se ma nri gan emi se ma nri gan emi ngba atawon to ti e boya ladugbo abi anywhere abi boy abi kibikibi atati kan ki a ni won lara se mo se ri gba mi tin ba dele ba ma ko ma da rerin ke awon yan da bi won ladugbo ah mummy ah oko mi awa you that's my sweetheart god bless you ah mummy adara fun e se ra won ede kekeke to njade lenu yen oni bi to oni nkan to nse awon ede kekeke yen on la won mama yen la wa gboju ba lenu eh komi olori ire pele oko mi ah aju e se ngba to gbe pa soke e wo ma who is going to be my last caller e je ngbe meji siki ma lo le mi hello
8: hello my customer
0: sister mi e ba mi soro soke auntie mi e ka so ma
8: yes ma
0: e se ma
8: mommy se mo pe to se mu wa lo ni
0: ni
8: pa pe
0: like seriously ni mo kokon ton sele so ran dis yin emi kan se temi bo lo nse fi ran mi ni o olodun de rinu mi o won ba yan kankan wi obo to ba wa ba e wi ko tu be se
8: o ni mami ko ni ajo odo wa ti e so ile odo wa omo e ba e ko ti eni ti omo e o le buri
0: se
8: ma de ti e se ya e ba iye na ma to ta omo mu ni ko mo se kankan mi ti se bi agbalagba e
0: ti omo e o ni ko se nkankan e fi sile
8: lati ba e ko da ko ma ko ja lo bayi ko ra gbala kokun ti e ni ti je ni e ni to ba te tun ma tele to ba ku won bayi ko da pa to ni agbara pe awon bi ede ni won se ni tu
0: lori e sister mi e je ka fi won sile lala won kankan ti o ki dun mi laye yi ta won to close mo mi mo ti o ndun mi bo kimi agunla bo kimi agun tete iwo riwo ni akara e wa ti mo ti nsoge awon nkan ti o ndun mi mi o mi nkan lagbaja ri mi ko kimi ah se ri keyan ri mi ko ma kimi yen inu mi ma ndun mi o I'm not the type of mi ka kikiku but at times if I want to be very very funny boya mo kan fe rerin mo le ni se mi lo nki be yen ko de nu mi o ba ma kimi sugbon ti mo so ni wipe iya ati baba si bi yin eyin omo jensi eyin omo sin e su ara yin bi koke sori mi nsonsin yin o tori igba ti ojo ba ngori ojo fun yin te 40 te 50 te 60 nigba ti e ba nda agba lagba se ri behavior yin igba lo mo wa work fun yin e ko date ni le kan ni yemi si so be. I'm not talking about today, neither am I talking about tomorrow, but I'm talking about your future. Nigba to ba dagba, how old is you? Bo be lowo eni amadu me ni e 30, congratulations. 35, okorire. 40, and so what? Ebere si ni build ya won wa kon le. Di ojo la. Ni ba se ma dagba. Iwa ye lombo wa work fun yi o. Omo yin ore yin Oluwa MC. Abo bi ri afefe, emi nseri pada lo sile. 08166 756685 08166 75 6685. Lola, lagbaro lorun. Egbo mi dada. O, daaro.
9: Alubata nrese jabata onilu dudun fitunu gbowe apodunu be alusekere onagere tori ba meji ko 32 fm 94.9 lo mudunu baraye
10: 32 fm 94.9
9: laughter house
10: orioke tete premier mokola ibadan
11: irawo kan yo mi lu titi irawo san tohun dagbalagba peju si afin ko ri oke o han ketekete ikani 32 fm doju wo letente oba laarin awon okanrin 32 fm 94.9 ikani aderin ko sonu oke tente premier mokola ilu ibadan lati sun didun didun fo mo araye ibudo ayo atori sun idunun ni 32 fm iroyin asiko ti o leja makan nu ere idaraya lese kuku ati kaakiri agba ye se bi se wa ni agbadun nu eto to nparunu re ka ja fe to omo niyan ka si gbe ni afere je lowo are ni je lenu ko tete boli ko ikani 32 fm do supa ran kaye 94.9 lo ba won kan ni.

0: Igali tó ti gbéṣẹ́ rẹ̀ dé. Bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣe nìyẹn ní gbogbo ayé àwọn ẹ̀dáwọ́ rẹ̀ tó fẹ́ láti fàyè wọn dára ire fà wọ́n lọ́wọ́ sókè lórí ilẹ̀ Igali nígbà tí wọ́n bá ń képe olúwo Ọlọ́run àpèrire kí gbogbo ọkọ̀ ìṣerere ó máa darapọ̀ mọ́ ikọ̀ àti ìríjú rẹ̀. Reverend Samson Akinride ní gbogbo ọjọ́ kìíní tó bẹ̀rẹ̀ oṣù láago mẹ́fà òwúrọ̀ sí méje láti wá pàṣẹ ìwọ̀ gbígbó rẹ̀ gbà kún tó ń tàṣẹ yọrí gbogbo lóṣù tuntun èyí tí àkórí rẹ̀ tá a pè ní pípàṣẹ fóṣù tuntun ó ní ìpàdé àdúrà alágbára náà first day of the month láago mẹ́fà òwúrọ̀ sáago méje àbọ̀ òwúrọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó lọ lọ́wọ́ àpèrúre ló tún ṣe bẹ̀bẹ̀ nínú ìpàdé àdúrà ìrànlọ́wọ́ látòkè gbogbo ọjọ́ ajé tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ láago mẹ́fà òwúrọ̀ sí méje òwúrọ̀ oníkẹ́ wa bá Ọlọ́run sọ̀rọ̀ fún gbogbo ẹni tó nílò ìrànlọ́wọ́ Ọlọ́run látòkè wá pẹ̀lú ẹni àmì òróró Ọlọ́run alàyè Reverend Samson Akinride àti àwọn ikọ̀ ìrìnjú rẹ̀ bàbá àpèrúre tó bá wá dọjọ́ rú kejì ọ̀sẹ̀ sí ọjọ́ ẹtì ní gbogbo oṣù bẹ̀rẹ̀ látago mẹ́fà òwúrọ̀ sí mẹ́sàn-án àárọ̀ ó ní ìpàdé àdúrà èyí tá a pè ní ọwọ́ àánú end of mercy tó wà fún gbogbo onípòjípò tó nílò ọwọ́ àánú olúwo Ọlọ́run àpèrúre ní ilẹ̀ Gígálì Ọlọ́run tó yí ayé Jábésì padà kò kúrò inú ìpàdé àdúrà alágbára tá a pè ní àdúrà Jábésì òní kẹ́ ti wá bá Ọlọ́run rìn lọ́jọ́ Sátidé kejì ní gbogbo oṣù aago méje òwúrọ̀ sí mẹ́sàn-án lọ́lọ́run ṣetán láti sọ̀rọ̀ ayé dayọ̀ gẹ́gẹ́ bó ṣe rántí Jábésì lọ́jọ́ wọn ni bẹ́ẹ̀ nílé ẹ̀kọ́ bíbélì wa ó máa ń wáyé ní gbogbo ọjọ́ Ṣẹ́gun Túṣídéé láago márùn-ún ìrọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ gbẹ̀rẹ́ láti fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá nínú ìwé mímọ́ rẹ̀ ní gbogbo ọjọ́ Jímọ̀ tó gbẹ̀yìn oṣù láago mẹ́sàn-án àṣálẹ́ ó ní ìṣòro alágbára àpèrúre fáwọn tó ṣe tá àti gbáre táyé fọ̀gànjọ́ òru gbà lọ gbogbo ọjọ́ sinmi láago mẹ́jọ sí mọ́kànlá òwúrọ̀ la ń gbàdúrà papọ̀ láti tún yin Ọlọ́run fọ̀nà wa ní Olúwa lọ́wọ́ ẹ darapọ̀ pẹ̀lú àwọn àyànfẹ́ Olúwa nínú ìjọ Ọlọ́run wa tó wà ní Akoto Estate Olúyọlé Extension of Elebu Market Ibadan ẹ̀kẹ́ Olúwa lónìí láti pàṣẹ fóṣù titun gbà ràn lọ́wọ́ wá látòkè tó ń tọ́ wà ní Olúwa káyé yóò yí padà sí rere lórúkọ Jésù.
1: Not on this frequency.
2: Frequency.
1: I am a 32 FM 94.9. After mandatory warning. Side effects of listening include smiling for no reason. 32 FM 94.9. No dull moment.
3: Believe me, I don't
1: lie. No sad vibe. Just 32 FM 94.9. Better top. Oh, happiness. It's got louder, louder, louder.
4: Hello, this is John Bennett from BBC Sports. You're listening to 32 FM 94.9.
5: After the tactics comes the play.
6: It's Connor, what are you going to do?
5: After the play comes the goal.
6: Could be the match winner from Lionel Messi.
7: Ronaldo!
6: Aguero, that'll do it. It's a terrific goal.
5: After the goal comes the uproar. It's sports on 32 FM 94.9.

lójú ara alé ló ti dàbí wákàtí kan tá a máa ń lò lórí ètò lọ́wọ́ ìrọ̀lẹ́ lórí ìkànnì tá a wà ní 32fm 94.9 fún eré ìdárayá wa àmọ́ kátàjọ́ ṣáájú pé kinní ọ̀hún yóò ti tán lẹ̀ torí díẹ̀ yìí ni ò jẹ́ kí ní káàwú àkásẹ́yìn lórí àwọn nǹkan kan tó wáyé ìyẹn lópin ọ̀sẹ̀ nínú eré ìdárayá bó ṣe jẹ́nu bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti láwọn ìdíje míì agbọ̀n ẹ̀ṣẹ́ kíkàn àti bákan náà ìdíje formula one àti bọ́ọ̀lù aláfọ́jú sápẹ̀rẹ̀ èyí tó ń lọ lọ́wọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ kó láti ibi èyí tí ó ti gbé wọ̀n létí yín ná torí ìdíje ti fẹ̀yẹ̀ ti àgbáyé tó jẹ́ tàwọn obìnrin èyí tí ọjọ́ orí wọn tó ń bẹ lábẹ́ ogún ọdún wọ́n ti kó bora wọn láwọn gbélé lára wọn gidigidi gan ni ikọ̀ tinú Caledonia ó ti kọ́kọ́ ṣẹwọ́ ìyà pẹ̀lú èdè China nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n márùn-ún sódò òun náà ni ikọ̀ ti China tó fi na New Caledonia nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá North Korea náà àwọn náà ti kí Portugal mọ́lẹ̀ méjì sódò ni bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ikọ̀ tó léde Costa Rica Adama ti Colombia àwọn náà ń gbá tiwọn lọ́wọ́ ìṣẹ́jú kẹta lódà bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè Spain àti Nigeria ikọ̀ wa lóbìnrin àwọn náà ń gbá tiwọn lọ́wọ́lọ́wọ́ báyìí o òdòdó náà làwọn fẹsẹ̀wọnsẹ̀ yìí ló sì mú bọ́ ọ̀tá ẹ jẹ́ wá ti sọ́wọ́ yìí káwọn tó ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ ikọ̀ ti Arsenal ó tún mú kọ́stọ́mẹ̀ ó tún kì í mọ́lẹ̀ ó tún lù ú tí ò sí pé ó ṣèṣì ńbẹ̀ torí pé ikọ̀ Chelsea lọ́wọ́ ẹ̀kọ́ ń bẹ lọ́wọ́ òkè kó tó di pé onílé gangan wá gbalé lọ́wọ́ àlejò ẹ já padà sínú tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà àyìn yàtọ̀ sí ti àwọn obìnrin tó ń gbá ti ọjọ́ orí wọn lábẹ́ ogún ọdún lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ní orílẹ̀-èdè Poland bẹ́ẹ̀ kẹ́lẹ́ náà tún fi ìròyìn léde wípé pápá ìṣeré ti rẹmọ tó ń bẹ ní ìkẹ́nẹ́ ibẹ̀ náà ni ìfẹsẹ̀wọnsẹ̀ alábala méjì tó jẹ́ ti kò mẹsẹ̀ọ́ fún ìdíje ti Olympic ni ó ti máa wáyé pẹ̀lú orílẹ̀-èdè Comoros ni o gbogbo ẹ̀ lágbàá ní ìkẹ́nẹ́ àti gbèsè àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì tó bá di ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá àti ọjọ́ kẹtàlá oṣù kẹwàá bákan náà láti mọ ẹni tí ó rìnrìn àjò lọ sínú ìdíje Olympic tó ń bọ̀ ní Los Angeles ìyẹn ní ọdún 2028 bí ìròyìn ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ gbogbo gbáradì náà ni gbogbo tọrọ ń jẹ jáde láti bẹ̀ ṣùgbọ́n tá a lè sọ tán ṣùgbọ́n káwọn tí ó ṣẹlẹ̀ náà nínú ìfagabága ọ̀hún ẹ̀rù tó ń bá ọmọ Nàìjíríà onírúfẹ́ onírètí wọn ó kojú ẹ̀mùká pé ti ikọ̀ tí orílẹ̀-èdè Comoros tí wọ́n gbá ìgbésí àti àkọ́kọ́ àtẹ̀kejì wọn kojú kọ Sudan 30-0 ni wọ́n na orílẹ̀-èdè ti Sudan nígbèsí àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì eléyìí tó ń mú ìpayà bọ ọmọ Nàìjíríà wípé bí àwọn ọkùnrin bí wọn ò ṣe lè tẹ̀síwájú táwọn obìnrin ò tẹ̀síwájú lágbà ọ̀jẹ̀ ṣé kí ní ọ̀hún tó tún ti kan ikọ̀ tó ń gbá bọ́ọ̀lù aláfọ́jú sápẹ̀rẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà tó ń bẹ ní Germany báyìí tó jẹ́ pé ìfagabága wọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ti pàdánù ẹ̀ wọ́n pàdánù sọ́wọ́ Hungary bákan náà tálákọ̀ọ́kọ́ wọn kojú Korea wọ́n pàdánù sí ọwọ́ orílẹ̀-èdè Faransé náà ẹ̀rù tó ń bá gbogbo èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti pàdánù ó túmọ̀ sí pé lágbọ̀n bọ́ọ̀lù aláfọ́jú sápẹ̀rẹ̀ náà Nàìjíríà ò tún rọ́wọ́ mú ní àti àwọn obìnrin lẹ́rú ṣe ń bá àwọn èèyàn wípé ikọ̀ tó ń mi àwọn ọgbọ̀n níye tó tún bá wà bá Nàìjíríà anírètí wípé ilé wa nìyí ó ti wáyé ìyẹn ní ìkẹ́rẹ́ ó wá ku gbáradì ta nírúfẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ́ẹ̀ níjẹ́ báyìí sọ̀rọ̀ náà ìdíje ti Confederations Cup àti CAF Champions League ó wáyé lópin ọ̀sẹ̀ dáadáa ó pé àwọn kan ó tẹ àwọn kan ni lára àwọn tí ó tẹ òun náà ni orílẹ̀-èdè Seychelles báyìí wọ́n ti ní àwọn pé àjọ tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ àwọn máa pè wọ́n lẹ́jọ́ torí ìdí méjì kọ́ wọ́n ní ìfẹsẹ̀wọnsẹ̀ tó yẹ kí àwọn gbá ikọ̀ Basa Brothers tó yẹ kí wọ́n gbá kojú ikọ̀ kan láti orílẹ̀-èdè Congo wọn ò lórí ọ̀fẹ́ láti lọ torí ìdí méjì kọ́ bí kò ṣe wípé àìsàn ti corona tó ń bá wọn fínra ẹ̀bólà òjàre tí ń bá wọn fínra ní agbọ̀n tibẹ̀ yẹn kò jẹ́ kí orílẹ̀-èdè ọ̀hún kó lè lọ wọ́n láwọn sá fún ìlera àwọn dẹ̀ ti kọ ìwé sí orílẹ̀-èdè ọ̀hún láti bí ọ̀sẹ̀ méjì kó tó di pé ọjọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ ó pé wípé kán jẹ́ káwọn gba ní abala bòmí àwọn sì sọ sínú ìwé pé kán jẹ́ káwọn gba ní Tanzania ṣùgbọ́n CAF ló sọ pé lágídí lá orílẹ̀-èdè Congo tí wọ́n ní ẹ̀bólà tó ń yọ wọ́n lẹ́nu ńbẹ̀ ibẹ̀ làwọn ò ti gba wọ́n láwọn ò lè lọ́ntà àwọn ètò fàtàn lè gbà ìfẹsẹ̀wọnsẹ̀ wọn

0: mainland geta gbogbo ile igbimo asofin agba afara naija kini ati ekeji ile gogoro koko asunbadan gbogbo national theater atawon ile nla mi kaakiri nigeria latodun 1960 HBM Nigeria PLC tamo si Lafarge Africa PLC tele o koja ile kiko
1: Siam, she don't dey watch the same cooking video for like 16 times. She don't pause, rewind, and she go still do a many how again. At this point, she get the super fast Airtel 5G Smart Connect with data when they finish. Where she fit connect to all her device them, and when light off, the battery fill last for 6 hours. Life just they go for her. No shaking. Go carry your Airtel 5G Smart Connect today for just 25,000 Naira. Go to the Airtel shop where they near you or call 0911-000-0080 for free today. Airtel.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó
4: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
5: Bí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ní tòótọ́.
4: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
7: 0707-460-3911.
8: CDK, sọ díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ
9: 94.9. Akabo padà láti ojú ọjà ara lé 32 FM 94.9. Ìkànnì adẹ́rìn pò ṣonú fẹ́yìn ẹ̀ Laughter House òkè títí Premier Mọ́kọ́lá Nìbàdàn. Ẹ jẹ́ ká tẹsẹ̀ dúró díẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́wọ́ ní ìdíje ìfẹ̀yẹ ti àgbáyé tó jẹ́ ti àwọn obìnrin tó gbẹjọ́ orí wọn bẹ lábẹ́ ogún ọdún. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ti tẹ̀ sí Nàìjíríà lára. Orílẹ̀-èdè Spain ti mi àwọn kan. Bákan náà Costa Rica náà ti mi àwọn Colombia. Ẹyọ kan sódò ni kò àwọn gba. Ẹ jẹ́ ká dé inú ìdíje ti US Open ká fi àwọn ìfagagbága tó ń lọ lọ́wọ́ níbẹ̀ yẹn ká fi tó yín létí. Ká fi tó yín létí torí pé à ń bá wọn kan bọ̀ láti bí owó àárọ̀. Ní ìpele ti àwọn ọkùnrin yẹn Ben Shelton ó ti lé sí Tsitsipas dànù. Ní ìpele mẹ́ta ló ti ná wọn ná Brendan níbẹ̀ yẹn. Àwọn ìtọ́jú ti wà lọ́wọ́ tó jẹ́ pé wọ́n ti gbá tán. Ó ní ti Jessica Pegula America ó ti na Christy Romania. Then Navarro náà ti tẹ̀síwájú o. Àìtọ́ ń gbá lọ́wọ́ báyìí ni ti Andriva àtọ́wọ́ àti Potapova Poland ná ń gbá lọ́wọ́. Mọ̀mọ́ Iga Swiatek àti Chinko orílẹ̀-èdè China Zeng àná ń gbá tiwọn. Àti Naomi Osaka àti Elena Rybakina. Ó di 7:30. A ti délé. Ó di 7:30. Wọ́n kò sí 11. Ẹnì kò sáà já ẹnìkan bọ́nú wọn náà ni. Kò sí wàhálà. Bí yẹn ṣe rí lágbọ́n ti bẹ̀yẹn. A mọ̀rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan. Ralph.
10: Atakun.
9: Mo jẹ́ kí n bèrè ìbéèrè tí mo bèrè lẹ́ẹ̀kan yẹn pé bóò ni àjọ Man U máa ṣe rí ní sáà yìí. Ẹni tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ sí All City.
10: Bẹ́ẹ̀ni sá.
9: Ó fi wẹ́ẹ̀tì Manchester United ó fi hàn. Against Ipswich. Ẹni pé Ipswich ló kọ́kọ́ sọ. Ní eléyìí tán gbáì. Ọpọlọ kóòtù hàn nínú ìfẹsẹ̀wọnsẹ̀. First half ẹwo tí Everton gbá. Ẹwo wíwọlé Jack Grealish bó ṣe dictate game fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United. Ó sọ superiority coach kan sí kan ẹ score ní 87 wọn lọ bá mú wá ní at that time. Wọ́n ṣe ṣí ilẹ̀.
10: Aláàkọ́nà fún nǹkan tó bá mọ̀ nǹkan tó ń ṣe àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó bá kọ́ bẹ̀rẹ̀ tí sàbáyé ṣe bẹ̀rẹ̀ yìí ọ̀ngọ́gọ́ lẹ́mà ẹ̀ tí máa mú ṣe jẹ́ pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó bá yẹ pé ikọ̀ tó bá jẹ́ kékeré ń jẹ́ pé kò fẹ́ tó yín òun lẹ́gbúdọ̀ ti máa mú lò. Nǹkan tí Manchester United tó máa ń ṣe láyé ìgbà láyé Sir Alex Ferguson táwa lè dákọ̀ Chelsea ni tá lè dákọ̀ Arsenal mu àwọn tó bá jẹ́ ẹ̀kọ́ kékeré jẹ́ pé wọ́n sì kéré síwájú àbúdọ̀ máa tètè máa make sure pé à ń rí àwọn tíìmù yìí à ń rí wọn lájẹ̀ kó pọ́ìntì yẹn láre. Ṣùgbọ́n ẹni tó bá wo kọ́ máa ṣe ikọ̀ Manchester City pé ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta wọn ti bóyẹ̀ àwọn ikọ̀ kan wà jẹ́ pé ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta báyìí wọn ti rí ọ̀kan bóyí wọn jẹ́ tíìmù ọ̀nà ọ̀kan bẹ́ẹ̀. Ṣò ìyẹn ló máa dìde bí ẹyẹ láti máa mọ pé àwọn olúmọ̀ nǹkan tó wọ́n ṣe èmi wà láwọn nǹkan tó yẹ pé mo kọ́ tìpù kan Manchester United pé ó ṣeé ṣe kiligi legacy ko jamo lowo sugbon pelu nkan ton ko fun against wu city o ti ye wa pe nkan to luko ni igon ni la kagun mo fe so pe boya ko ti to oluko ni imose to to igba to fi ye da po mo won nibi laji sa ni igba ti sa sa to koja yin ayin po mu ko gidi wa fun je pe je pada ku ko Manchester United to ko lo si nkan to ni se pelu idije UEFA Champions League ni sa ta wa yi to je fi won pe a ku mu nkan to n se an eje gbe player wole no player te gbe wole ni Santos Tillemans so o fi won pe awon kan te need any stability la yin awin gbugun e gbe wole sugbon awon bi kono se wa je pe e se need ya amulo si iyen ni owo waju e ko le gboke le ku won ati Sesko do won mo wa gba le won ma mu wa fun sugbon won ke se ru awon agbabo je pe e le je ke le nigba ti so ba le nigba ti nkan ba le kwa pata so wo lo mo ru ko to ba fe gba iko to ba fi face kan ma je ba fi face kan asna on ko nwa lo koju ko Chelsea gba mi to iso to ri ka ku fin dabo totọ ni se wa yin wa fi ma study pe ru team mu fe ba play e le so pe Everton je bi team kan e kere Everton ba wa ko pelu ko Liverpool ton big team e ma mu ko Everton gan na ki se pe boya won na won je wa la won team je pe won ti penu league legacy experience yi won dada to lu ko ni won so o mo ru fin kan so le se to pe won le gbe lasiko to to even kan to fi han oluko ni ni pe experience yen ju awon lo oluko ni o mo se to to Michael Carrick sugbon oluko ni to n ba fa o ju awon lo even kan ti ko Arsenal to na fi han ko Chelsea lana ni o ju awon lo no ba mo ko vi se ape ju we ni ti nkan ti ba ni la ka mo mo pe oke apa bi mo tin la oke ki n gba bolu mi wole lati le fun mi ni result yin ohun ni ti Jack Grealish o nkan to n pe ni super sub ni yen mo oluko ni so mi le so pe boya ko mo se to sugbon ko Manchester United ile to ti da latodun ti pe pen so te se n to bo ko si nkan be ma sele so go awon lolufe won koko limit expectation won ti si ti January tell you and January no ki se ko boya won agba ball kan wa ti pe e le so pe fe gbe wole da bi ala be yin o ma fe n to bi summer luckily ni yen fi ma ri best player gbe wole ni January to ko fe si team to ba mo ko to n se to ma le release the best legge ni January and awon agba ball te gbe wole to to o hard mo value yin ati nkan te pe won le se sugbon ko ti to ni league legacy emi so ni sa to koja pe ojojumo sa ti sa kan ba ti pa bayi itun ba tun tele league legacy nle si ni so o le so pe iso to fi gba ni sa to koja run wa tun fi gba o budo improve o budo upgrade lo fi iso to fi n dabo ati awon tactics e tactics to ba lo lana ti o ba work fun o budo le yi mi pada o yin ko doju ti ni gba ni pe o si ti to ese promote wa o n boju yin je so kin se ko je pe o je ko je pe fun bi team like Manchester United pelu to se tobi to and iye owo ti won tun nana lenu jo meta yin to ba je pe ukun one ko le fun any result to ba je pe Rashford o le fun any result ma so pe ko fe fi favor won en to ba ti ma fun any result ni ko gbe so ye papa lati le fun awon lo le fe ni nkan ti won fe ti o ba je fi le se dada mi mo pe ko jo mi ko Manchester United won wa la nkan je pe boya won ko le pe ka ma fo oluko ni lori ti o ba se dada to fun nkan ti won fe to fe ma lead won lo bi to ye ko to ti an ko so ma le oluko ni yi so yes sir
9: e seun gidi gan ni ah ayan jo oro ma yun yen tan okay ah e ya gbogbo fun Dalot Shaw ati Maguire lati ko yellow card ru stage ati ko yellow card ki lo so nipa defense
3: in to so pa defense won na ni to pe Maguire ati lele ya ma pe ara when in town tin ba ni ki ma so pe sha ko ninu team iko Manchester United ni sugbon bayi e mo pe ngba ti won gba yellow card lele pe ki lo so nipa defense won gangan e lo ton awon ton ti e ko je especially mi ni dida card temi ni mo kan ti lu show to si se ninu ko Manchester United yen mi mo kan ton se dalu na lele mi mo kan to na ni se bo at least pe en to en bi won se wa won ni replacement look shock every time to ba pe ni replacement e ni ma start e ko ni ma je pe every time le ma start e lo to re Maguire na lele yi pe okay agba bolu yi o le even o ti ma come true fun won most time lo ma come true fun won ninu ko Manchester United bo emi da se tun so e pe lati bere sai mo ti so pe iko Man U ipa ni se won se dada ni sa to lo yin o so pe won ma se dada ni sa ta wa bo se wa to ba fi lady yo pe o se won ma gba ya Champions League ni arin 16 days iko ma yi ma gba won ma gba fese won se ma ran toto ka wa calculate e bo won to pe won wa bu to e be mi se so lo to won bo yi si baba de so pe labe oluko ni won na to je sanko ta ma so pa sale Ferguson nigba na labe ta na ba bere sa bayi nko fi be ko ki fi be mu yes fun won sugbon ta ba n gbe past ki ta n gbe wa si present sale Ferguson lo wa n be bayi ni sale Ferguson lo wa n be bayi ta fun ma so pe oke enikan bayi nikan bayi sugbon bo se wa bayi pe iko Manchester United defense won yen mo fe pe won fi be arin gan awon agbabolu to won tu wa lo gbe larin gan melo nu won na lo bi Santos lele ni se oke en gbe wole kini kan to ti ya di gan mo iko Manchester United lo to ifese won se po ti won ma gba ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀yìn wọn yẹn lélẹ̀ mi fẹ́ pé wọ́n fẹ́ mójútó àdá àwọn ikọ̀ tó pọ̀ wẹ̀yìn wọn yẹn náà ni wọ́n even wọn dé máa sọ pé the best way to attack is to defend bó ṣe wá wà pé okay defend yìí náà tó yẹ pé nígbà tó bá kú díẹ̀ kí ẹ parí ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lẹ́lọ́jọ́ go kí wọ́n ló wá kúta wá ń sọ pẹ̀ ṣùgbọ́n ibi tán bá máa ẹ́ndì sí náà máa ẹ́ndì sí wọ́n mọ̀ mánéjì ẹ̀ lọ ni yakubu mánéjì ló máa padà jẹ́ fún un wọ́n mánéjì ni.
9: all right ẹ jẹ́ ká súnmọ́ ojú ọjà ká túbọ̀ tún wà lórí igbá tá a bá padà dé àmúlàtàpá àbòmí 32 fm 94.9 ìkànnì ẹ̀dẹ́rìn-ín pọ̀ṣónú ẹ ṣeun à ń bọ̀.

ìlú títí ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dájú tú ẹ̀fẹ̀ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dájú tú ẹ̀fẹ̀ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́nijẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

ọmọdé eléyìí àdúgbà yín àgbàlagbà eléyìí àdúgbà yín ìlọkùnrin ìlóbìnrin gbogbo yín pátá la ṣe bá yín ẹjọ́ ojú àṣẹ ohun ṣe bí àdá ṣe báyìí ní ìwọ̀n mọ̀.

ọ̀nà ńlá já ń rọ́nà tèmi lọ ọ̀nà ńlá já ń rí tèmi ṣe délé akíbọ̀dé délé ìjìnlẹ̀ ọ̀nà mi wá ńlá mọ́jẹ ń wà lójú kan náà ọlọ́run ọba mi mú mi tẹ̀síwájú kí n rówó jẹun kí n rí ilé ayé ṣe tọkàn mi ó balẹ̀ kí n tún gòkè sí.

ẹjẹ́ kí n pàdé ọ̀rẹ́ dà kí n bọ́ sápá bòmí délé akínbọ̀dé délé ìjìnlẹ̀ mi ò ráyè pààrà ẹmọ̀ yìí pé ibi tí òkèlè tèmi ó ti pọ́n lórí ibẹ̀ mo máa ń láǹfààní àtìlẹ́kù kalẹ̀.

eka bo pada a ni jiya la se dumare ba bade nigeria na ati njaye na at least ara na sa tin lo na bi 20 hours lodo wa mi o mo do titi yin o Benny kan ba se ti o mo se telomi ba de be to ba gbianju e kaki kaki awon to won gbianju lati se ti won mo se na ki se po wu won be ah fun won se lasiko ti won ni Benny kan si o le wa se ase yori teni kan ti gbianju po won fe se lori adura wa ni pe keni eleni mo jese temi o ẹnikẹ́ni ẹlẹ́ni mọ́ jẹ́ṣẹ́ mi ṣẹ́ tí mo fi wàhálà agí ẹ̀mí ṣe ọjẹ́lẹ̀ ẹlẹ́ni ó gba glórí rẹ̀ láṣẹ ìdùnmọ̀ ẹ káàbọ̀ sórí ètò mẹ́yìn bá ṣẹ̀ ń darapọ̀ ọmọ mi délé akínbọ̀dé lórúkọ mi délé ìjìnlẹ̀ lọmọ tó ń sọ mo wà lórí ètò ta pè ń lẹ́yìn iṣẹ́ ẹ̀ Reliable Said Oṣùpá.

0: ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń pìsè èèyàn họ̀ lẹ́nu iṣẹ́ tí èèyàn bá ń ṣe. Bẹ́ẹ̀yàn bá ń rí àwọn ẹgbẹ́ èèyàn tó ń gòkè àbí tí wọ́n ń ṣe nǹkan dáadáa tí ẹ̀sìn jọ ń ṣiṣẹ́ kankan náà. Tó o bá gbàgbé mo máa ń sọ fún ẹ lórí ètò yìí pé má wo àgọ́lago ṣiṣẹ́ o. Wọ́n fọkàn sí pé iṣẹ́ tó ń ṣe lẹ́ni kejì yẹn náà ń ṣe o. Ẹ̀tàn ló pọ̀ jù nínú ayé. Bó ní kálukú wá ṣe ń rówó kì í jára wá sí i o.
1: Ṣùgbọ́n kàkà kó mú ẹni ìrànlọ́wọ́.
0: Ó kàn mọ wá wò pé àbẹ́ ìwà gbà mí ni sáà wá mọ̀ ọ́ ṣe ni. Ó tún wò pé á ní gan ò mọ tí mò ń ṣe yìí kò ṣe tó mi.
1: Ó wá ń bínú, ó wá di ibi búrú ìgbìmọ̀.
0: Ọ̀nà tó wó fi ń gbà wọlé fẹ́lòmíì kò ní sọ fẹ́ni kankan. Bóyá ó ní bàbá ìgbẹ́jọ́ kan tí wọ́n ò mọ̀ tó níye tó ń fún lọ́sẹ̀ tó níye tó ń fún lóṣù. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àwọn nǹkan tí wọ́n ń ṣe lábẹ́nú ò legit wọn lè sọ jáde láyé. Ẹja gbàgbé pé oògùn olóró wà ń bìkan. Ẹja gbà pé àwọn iṣẹ́ kan tí ò ṣe é fi hàn wà ń bìkan. Yóò bá bọ̀ wọ́n ní ìka òdọ́gba. Rájò tẹ́lòmí ń bù ara lójoojúmọ́ ẹ̀mí rẹ̀ ò gbé o. Oríṣi ọṣẹ bíi méjìlá lè mí ò fi wẹ̀ kí láàlẹ́ tó tó bẹ̀. Ẹ̀yin ó kàn rí pé èyí ń pèrò òun ní ń pawó. Ẹ̀ kàn mọ pèrò pèrò òun ní ọmọ pawó ń ti. Ẹ rí pé gbogbo ẹ kàn káwọ́ léwọ́ nígbà tó wọn ò bá tí ì dọ́jà. Ẹ wá bìlíìfù pé ńgbò ó dọ́jà lẹ́yìn náà tó ṣẹwọ́ o. Ẹ̀yin ẹja ń fún ilé ìsàmpù kan. Àwọn ọ̀gá iléeṣẹ́ kan wà tẹ́bí tán bá wà ráǹdì. Lọmọṣẹ́ wọn ò tó rówó lára wọn. Tí wọ́n bá travel kan sọ pé ẹyin ọmọ bọ́ọ̀sì mo ń lọ London. Wàhálà ẹṣin ò ní yọwọ́ mi wọn tọ́ gé ìdí. Lọ́ bá kàn dé ẹ pawó lẹ́ni ọ̀gá nígbà bá sọ pé ẹ̀sìn ráǹdì bẹ́ẹ̀ wọ́n láwọn ń padà bọ̀ ni. Isaac ara ti ọ̀gá làwọn ọmọṣẹ́ gan fi ń rí owó jì. Ṣé o já sí àbó o gbọ́ rí o lè gbọ́rọ̀ eléńbì kankan rí lẹ́nu ẹnì kankan.
1: Ẹni kò ló sùn tó jí òwúrọ̀ tí o lè pè.
0: Aláyà ló lè gbódó ńlá.
1: O wá sáré lọ sílé ọ̀rẹ́.
0: Ọ̀pọ̀lọpọ̀ làwọn branches iléeṣẹ́ tí wọ́n ṣí síbì kan kò ní ever function láyé.
1: Ìjẹun láta.
0: Bí headquarter.
1: Ọ̀rẹ́ bá wọn.
0: Tọ́ bá gbé ọmọṣẹ́ kan kú òní headquarter tó gbé lọ branch wọ́n fi sá. Orí ara wọn ọjà tó jẹ́ branch náà wọ́n padà kó asset quarter wá tà ní. Wọ́n kàn fi ẹṣẹ́ bíi display lásán. Torí ẹ̀ nílè dá operate ńbẹ àyàfi headquarter bá gbọ́. Fún example kéèyàn ní headquarter nìbàdàn. Ó wá ní branch lògbómọ̀ṣọ́ kó ní ní Saki. Kó ní Lọ́yọ̀ọ́. Kó ní Nẹ́rùwà. Ìjọ tí ọjà ti Ìbàdàn bá tán ni wọ́n ẹ̀ṣẹ̀ tó sẹ́ndì mọ́tò lọ sí àwọn other places.
1: Lọ́jọ́ tí ò bá dẹ̀ sí.
0: Wọ́n lè ẹ́fà tà kì í ṣèpè. Wọ́n kàn fi bẹ̀rẹ̀ ṣe display lásán ni. Ṣùgbọ́n ẹjọ́ tó ga bá gbéra kó ń Ìbàdàn. Tó ni mo fẹ́ lọ lo méjì ìjọ méjì ní Saki. Ìjọ náà làwọn ará Saki ò tó tà. Ìjọ tó ga bá gbéra kó ń Ìbàdàn tó ní ẹjẹ́ ń lọ báwọn ará èrú wà kí ń lọ sí branch káwọ tó ṣẹlẹ̀ ńbẹ. Tó bá ti ń tẹsẹ̀ débẹ̀ báyìí ni àwọn kọ́sọ́mọ ẹyin náà la ti ń dóde látijọ́ yìí. Àárísì kí àlùbáríkà ara ti ló ràn káàkiri. Kódà bírú ẹni yẹn bá kú. Ìjọ náà ni gbogbo tó fi ń lo dáúlà pápá. Ìjọ náà gbogbo ó wọlẹ̀ ẹ ní gbọ̀n kankan nípa iléeṣẹ́ yẹn mọ́. Ẹyin náà ẹ ronú sí dáadáa.

0: ṣọ́ ń gbọ́ mi òun gbọ́ mi dáadáa òun bá mi ń bọ̀ lórí ètò tá a pè ń lẹ́yìn iṣẹ́ yìí ọ̀rọ̀ iṣẹ́ náà là ń sọ iṣẹ́ tẹ́yìn méjì ń ṣe a máa gbé ẹnìkan ju ẹnìkan lọ ó kàn rí pé ẹnìkan tó bá ti náwó sí báyìí yóò sì bọ́ sí ìwọ ó sì mọ hustle ó mọ struggle ó rí pé tẹ́ ẹ bá jọ lọ ọ̀nà ọjà tí ẹni kò ní tí ìtọ̀nà dé tí wọ́n ti rà tán láti lè ó rí pé ńgbẹ́ bá jọ lẹ́ fi àpò bẹ̀rẹ̀ gbọ́ bá yá mọ́tò yóò mọ wá já fóònù ó sì tún máa sì rí mi kí n tiẹ̀ ó bò bá yá ó ń kọfẹ̀ kan bá wa sì rí mi lọ́dọ̀ rẹ̀ gan kódà ó tún máa gbà wọ̀n lọ́dọ̀ rẹ̀ gbọ́ bá yá yóò kàn mọ́ já kọ̀ǹténà ni ló mọ sọ fáwọn ọmọọṣẹ́ rẹ̀ pé ìyá akíní bá dọ́dọ̀ rẹ̀ gbóhùn mi o mọ́wùlẹ̀ jẹ́ ó sọ pé mọ́wùlẹ̀ jẹ́ orí mi rárá débi tí ó bá mi negotiate. mọ́níjà ò sì bá ń sọ fọ́ọ̀rẹ́ mi pé mo ní kó jẹ́ ń sáré filé yìí irọ́ ẹ̀sánwó wa ni o wọ́n lẹ́ jẹ́wó kan lẹ́tẹ̀lẹ́ tẹ́ ẹ̀ san. ìwọ ni ọmọ tó gbà mọ́ sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ nítoríkálukú yíyan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ọ̀rẹ́ mi ilé ayé tá a wà yóò wulẹ̀ báláǹsì náà gbogbo akàn ń gbìyànjú náà ni. ní àsìkò tó ní kálukú wa ó lò ń bẹ̀ bá a bá ti lò tán nítorí àkójọ ilé ayé ẹ̀ náà ni ó padà wà ọmọ kan ni ó mọ fi lo dálà ìyẹn tí wọ́n bá bá tí bàbá ò bá jẹ gbèsè kó tó. ọ̀rẹ́ wa kan ni mò ń sọ pé ọmọ òun bá jẹ nurse of king jù bẹ́ẹ̀ lọ pé tí wọ́n bá ti tẹ gbámọ́ṣẹ́ wọn ó padà sọ gbèsè tòun ni tòun ó jẹ gbèsè lẹ̀ tó ń wékú tó ẹrú gbèsè kankan yìí bá ẹ bá ní 100 million kan yóò ẹ kó wá 50 million yóò ní ẹ kó wá yóò ní bàbá tó ní òfin kankan lẹ̀ òfin kankan lẹ̀ fún. ṣé kí n máa parọ́ tàn yín jẹ ilé ayé tá a wà yóò fi gbogbo ara báláǹsì akànjọ́ ń ajọ́ ń ṣe gbogbo ẹ̀ pé wẹ́ kọ́ mọ́ bá a sọ pé èyàn ò rí nǹkan kan ṣe náà ni ètò ń tẹ̀ síwájú jàre délé agbébọ̀dé délé ìjìnlẹ̀ fílẹ̀ jùmọ̀ lọ.
1: Ìràwé.

0: ó ti mara.
1: Ó lọ́wọ́.
0: Àìsí ẹ̀rán tí wà jẹ wọn ọ̀sán gan wọn wá.
1: Ìyá.
0: Ṣé o ti jẹ wọn ọ̀sán?
1: Mẹ́kún mú tàbí ọ̀rọ̀ yìí ó wọ̀ rárá péré.
0: Hello somebody, tani wa nbẹ? Hello, ẹ kúrọ̀ lẹ́ orúkọ.
2: Ubi lè ní jẹ lọ́wọ́ bí lọ́wọ́ báyìí.
0: Irọ́ ni.
2: Ubi ń jẹ lọ́wọ́.
0: Ní ògbà.
2: Ìjìnlẹ̀ pánpán.
0: Bọ́ọ̀ ní ṣe mọ̀ bí kù ń dín ní.
2: Mi ì ní wá yín sí o.
0: Àmì o.
2: Ẹ lè máa wá o.
0: Àmì o.
2: A ti tú ẹfẹ̀ mò ní jóná.
0: Àǹtí Àdùkẹ́, ìrúnrún kù ń dín ní àbí kù ń dín gangan?
2: Kù ń dín gidi tó le. Ìjìnlẹ̀ ajọ́ ń lọ dáná mi. Ajọ́ ń lọ ni.
0: Ṣé ajọ́ ń lọ ni? Kájọ dé.
2: Ajọ́ ń lọ ni.
0: Ẹ ti dà. Láti ẹ̀ lọ bá ránsì mi.
1: Tani kí Ìbòho so lórí Nàìjíríà.
0: Alábàá mi kọ́ yọ wá nú ẹ̀ kó mọ̀ já Báláyé fọwọ́ tí nínú àdáwọlé wa.
1: Sọ̀rọ̀ kì.
0: Ọ̀nà tó ní kálukú ń gbà á fi rówó lásìkò yóò ní agbára kò ṣe máa sọ lórí rédíò ni. Má fọ́ fẹ́ ní bọ́dì. Ẹnìkan kan lè ṣàdédé jí láàárọ̀ ń sìn kí ọjà rẹ̀ ọjà sọ́bùrù sì kún.
1: Wọ́n á máa tún.
0: Ó gbà á láwìn ni o, ó lọ jí gbẹ́ǹbì kan ni o.
1: Wọ́n á sàn.
0: Ó ń ṣe gbá kan ni o.
1: Ìjọ́dúpátá o.
0: Ẹ̀lẹ́ o, ta ló wà ń bẹ̀ ẹ́ kúrọ̀ lẹ́ o.
3: Délé ìjìnlẹ̀ pámpám.
0: Ọkùnrin rẹ̀ ń ké sí o.
3: Adéyẹ Olúṣẹ́gun lórúkọ mi, mò ń pè látàrí bọ́ọ̀lù Ẹyọ.
0: Bàbá yẹ káàbọ̀ sà.
3: Intẹ́ ń sọ ohun bí èyí tí mo ti dẹ́gbẹ̀yìn sí. Ẹ tún sọ aláràn.
0: Aláràn.
3: Owó tẹ̀yàn ní ọ̀ka.
0: Ìjọ́ ò lẹ rí aláràn last.
3: Èmi tí ẹ ti rí tipẹ́ o, mi ò mọ bó ṣe jẹ́ o. Nítorí pé àwọn ìyá wa ti ń lọ ọjà, wọ́n nìkan 4,000 ẹyọ kan.
0: 4,000.
3: Wọ́n ní 5,000 ẹyọ kan
0: o. Mo rí táǹkọ̀ rẹ̀ ti lábẹ́gbẹ́, mo ṣe mi ṣe 5,000 lálàárọ̀ kan o.
3: Ẹ̀gbọ́n ẹgbẹ́ fẹ́.
0: Bẹ́ẹ̀ lè wá fẹ́ rà, ó kéré jù rà mẹ́ta.
3: Ọmọ ìyá wa lẹ́nu, o ṣe rí ń jọun. Bọ́ndù yẹn. Kọ́bọ̀ máa ₦5 bí nǹkan pè ṣe ₦5 50 kọ́bọ̀ náà là ń rà.
0: Ẹja polówó ọjà. Ẹ má jà.
3: Ẹ má jà.
1: Ẹ má jà.

0: 32 FM, 94.9.
1: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ̀. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Agbẹ́rọ Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ titi ṣe ìyanu nínú ayé onígbòjípo ẹyọ̀n. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ó ṣe ohun titun, Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta àti ṣòru lago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé lago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣòru lago mẹ́gbọ̀ alẹ́. Ó yẹ ìròní wìtìwìtì ní Mexican kilometer 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgèrè Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alayé, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ń bẹ̀ o.
3: To survive the Nigerian economy, you have to be strategic about getting the right funds at the right time. Do you need a quick and easy cash to support your business project? With Grumman Microfinance Bank Loan, get your loan in 48 hours and easy repayment plan. Enjoy better money at 3.5 interest rate for 1 to 12 months. Activate SME loan bundles below 1 million naira at 4% interest rate. 1 million naira to 4.9 million naira at 3.5%. 5 million naira and above enjoys 3% interest rate. Our salary advance loan packages. Institutional loan for company and staff at 3%, while non-institutional loan is 3.5% per month. Repayment is within 12 months. It gets better with interest waiver for early repayment, 3.5% per month for 30 days and 90 days on overdraft. For more information, call 070-731-35538, WhatsApp 090-879-6624, website www.groomingmfb.com. Walk into our office at 160 Ojo UI Road, Oloro Bus Stop, Ojo Ibadan. Terms and conditions apply.
4: Enjoy special moments with your friends and family at the Indomie Palooza. A day filled with fun, games, great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at Indomie.

0: ti bi tami kan.
1: E ka bo pada. E ka bo pada sori eto wa. Dele Akinbode loruko mi dele ejile lomo ton so. Omo ton so ton so ton omo ton royin ton royin etan. Shocking gbo radio. So ba gbo radio. Wa ti padi e ri lori oda. O pa le ma notice gbohun ni oro gentle gan. Para mole ni o koro wo si o. Ma fi lo ni o ma nso tori pe ijile oni gba ma ka fi lo lase ko ni gba a ko lese kese ni
0: ma mi wulo lo pa lo pa lawujo lorin
1: international composer re international composer to duro tan oga wa baba wa lai wala adisa lai wala notika Lai lo da agbado rin le fawon olorin to ku ti won saje.
0: Alabandi
1: won. O de wa ku si won lowo. Ba saje. Ba mo saje. Dele Akinbode lele ejinle. So mo be mo ti se album meji sa. O mo. Iketa nbo lai pe lai jina. Lai wala adisa lo produce.
0: Only vitality. Bo se mani lo je vitality.
1: Analysis ni mo pe. Mo fe analyze awon kankan ninu album yen. Ma je e lo na. O ni copyright o, ma lo copy e o. O le won. Idi mo npe oja ti so fun eleni ni pe ibi ti onikaluku tin ri ola ti e ototo ni. Igbesi aye elomi o sare. Ojo ba sare bayi, ijo na lo nlo pin igbagbe. Lẹ́yìn kó ra máa slow and steady. Slow and steady. Ọkàn rẹ̀ ó balẹ̀, ó mọ jẹun dáadáa. O ò ní jẹ gbèsè. O ò ní sáré burúkú. O lè mọ́ ní mọ́tò. Wàlá o lè mọ́ ti ìkọ́lé ṣùgbọ́n ọkàn rẹ̀ ó balẹ̀ ju ẹni tó nílé márùn-ún lọ. Ìta ń wí òyìí ọ. Orin àjò rẹ ọ̀rọ̀ rẹ lè mọ́ gba pé kó o sáré kó o ṣáájò jù bẹ́ẹ̀ lọ wàlá ó lè mọ́ jẹ fún ọ lọ sọ pé n tí mo ra fèsì sí ẹ lára ni pé slow and steady mọ́ jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ nínú àkáǹtì ẹ wàlá ó lè mọ́ ní 50 million bẹ́ pé owó ọ̀ṣà ọjà rẹ ò ní kọjá bíi 10 million ó mọ wá rí ọjà yẹn tà ó sì mọ jèrè bíi 500-700 nǹkan ó sì mọ lọ dáadáa mọ sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ mọ gbàdúrà sọlọ nípa ọlọ́run mọ sinmi dèrò ẹ̀yìn jẹ́ ń rí tèmi ṣe. Ètí mò ń wí òyì ọ.
0: Ó
1: ní wọ́n mú ọ́fà lórí ètò tá a pè ń lẹ́yìn iṣẹ́ lé ní ìkànnì adẹ́rin ìpòsónú tari 2FM
0: 94.9.
1: Mo ti ń jẹ́ ọmọ wípé mọ́ ṣe díẹ̀ díẹ̀ mọ́ sáré mọ́ wàgbọ́ aláàgbo ṣiṣẹ́ mọ́ sáré mọ́tò kọlu kẹ̀kẹ́.

0: 32 FM, 94.9.
1: Jẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Pen has stalled.
3: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
2: Oh, your favorite pen?
3: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
2: Wow, it flows smoothly.
3: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.

0: effective relief from malaria. Komal on, malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: 72 hours with God. Ẹgbẹ́rún ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí tí ṣe ìyanu nínú ayé oníbòjì pé yọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú ọlọ́run ní CAC Covenant of Mercy. AKA Májẹ̀mú Àánú ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbà alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mexican kilometer 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgèrè Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayé Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
2: Kápẹ́ dèlò èdè fèdè yangan àtàwọn àkànlò èdè ayàwòrán tó perégedé fìrómọ̀ rí sí fènìyàn pohùn àtàwọn ìṣàmúlò ẹwà èdè Yorùbá tó jire lẹ́hùn máa pàpàdé lórí ètò
3: Yorùbá dùn
2: ní gbogbo ọjọ́ ajé láago mẹ́jọ àṣálẹ̀ ṣaago mẹ́jọ kọjọ ogún ìṣẹ́jú pẹ̀lú ìtúpalẹ̀ àwọn lítírísù eré oníṣètòkun fọgbọ́n ìmọ̀ òye àṣà ìrírí lọ́pọ̀ yanturu tá a fi gbélé ayé tó kọmọ lẹ́kọ̀ọ́ ìkànnì 32FM 94.9 lẹ́ẹ̀ sì máa gbọ́ ètò Yorùbá dùn pẹ̀lú Olúbíńpẹ́ Fọ́túyè àtọ́gùn ètò a kì í fowóró òyì kó má lè kọ́ni lójú Olúbíńgá Ìdòwú oya bẹ́ẹ̀ sókè. Ọjọ́ 17 tí wọ́n ṣe ìgbéyàwó ni olóyè pé ilé ọmọ Dèbó jáde ó sì gé. Ó fi aṣọ funfun wé. Boko jìnà ìlákì yìí kó ìpàdé tó dọjú ajé ọ̀sẹ̀ yìí nìkànnì 32FM 94.9 Yorùbá dùn Yorùbá rẹwà Yorùbá wò mí jọjọ.
4: Òórùn dídùn tó peléke kí ló ń sí ọ̀rẹ́ mi? Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o. Ìtọ́wò yìí yanrantí. Kí ló wà nù ẹ̀? Adìẹ ló di gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles. Bẹ́ẹ̀ni o, noodles aládùn tiwa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi. Ó sì ní rí àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
5: Oh no, my pen has stopped.
6: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
5: Oh, your favorite pen?
6: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
5: Wow, it flows smoothly.
6: And writes up to 3 kilometers. That's why I trust it.
7: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 #1 ballpoint pen in the world. Get a pen you can rely on.
8: Ma wo mi bi mo se fe yin.
9: Mo n gbọ ka ti tu efe.
10: 32 FM 94.9.

0: òpó ayélujára.
1: Ìwà wọ èmi àti ìyàwó mi lójú òpó 32FM 94.9
0: fẹ́ni ẹ̀. Alájí ògúnrìndé máa ń dọ̀tí tó bá bọ̀ ta.
1: Alájí máa bọ̀ ìwà wọ èmi àti ìyàwó mi alálùbáríkà.
0: Ọlọ́run tó bá Yusufu.
1: Ọlọ́run ti kẹ́ ayé mi gbọ́dọ̀ tún dá jù yé e lọ.
0: Mo dúpẹ́ Olúwa tó jẹ́ ìṣìyàn.
1: Ṣé n tiri bẹ́ẹ̀ ni?
0: Ọkọ wo ló tún lè jójó Ṣáínà?
1: Ẹ máa gbọ́ ayé mi dá lọ́dẹ̀dẹ̀ ìyàwó mi. Kí ni mo tún mi wá?
0: Ṣé ẹ rí Sobatec ó sọ pé òun ló pa àwa ní paracetamol lé?
1: Sobatec.
0: Kí ni túmọ̀?
1: Sọ̀bìlì kẹ́bẹ́.
0: Tẹ́fọ̀ẹ́sì kan.
1: Bùlákì sọ̀bẹ̀ kẹ́bẹ́.
0: Tíkọ́ wá sọ̀rọ̀.
1: Lèkẹ́ wà tàbà tíyà.
0: Bàtẹ́ kí bá kò sọ̀rọ̀.
1: Lèkẹ́ sọ̀rọ̀.
0: Ọwọ́.
1: Bàbú.
0: Tẹ́fọ̀ẹ́sì
1: wọn. Lèkẹ́ sọ̀rọ̀. Sobatec.
0: O ní logo.
1: Ṣé n gbọ́ bẹ́ẹ̀ ni?
0: Ẹ máa wá wọ̀ wá. Ijó sẹ́lá. Máa bọ̀. Ọkọ mi mọ̀ sí ìjókòó jẹ́ ká jókòó.
1: Ó yá ìyàwó mi ká jókòó.
0: Ẹ jò títí ta fún wa lẹ́yìn dànù kú ládùúgbò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ijó Ṣáínà. Èmi àtọkọ mi, ètò àjókùbọ̀. Ó yá lẹ́sì.

0: àwọn ọ̀tá.
1: Ìyẹn ọ̀tá ti fẹsẹ̀ kọ́ wáyà. Ali, àánú rẹ̀ ṣe mí.
0: Ṣé ẹ rí báyìí? Ẹ̀gbọ́n ojú wa.
1: Máa lọ sójú òpó Facebook 32FM 94.9
0: fẹ̀yìn ẹ̀. Ọlọ́dọ̀ Yusuf ká tó dé kó o ti kókó ládùúgbò ìfún wa ni o.
1: Torí mo bí ọjà. Pàrọ̀ ọmọ ọmọ yóò ti la jí kébù.
0: Mo bí ọjà kó o dúró ládùúgbò yìí.
1: Níbo?
0: Mo sọ fún Túnjẹ Abéèrò mo ní tí mo bá ti rí ẹ torí tó kàtí ní a máa ṣe yes ma a máa ṣe mọ́mì a máa fi sọ sọ́dọ̀ bọ́lẹ̀ fún mi. Mo sọ
1: ọlọ́run tó bá
0: kò sí tó jọ mọ́.
1: Túnjẹ Abíóyè ló kọ́ olóró sílé
0: ìyá mi
1: ó yá jáde kúrò nínú àdúgbò
0: ẹ̀yin ọlọ́tẹ̀ yìí
1: jáde ó lè máa kọ́ ìwà lásán kò mọ jùbọ̀ èmi àti ìyàwó mi.
0: Kí ló dé kí lẹ fẹ́ ládùúgbò yìí?
1: Kí ni tún fẹ́?
0: Kí lẹ fẹ́ tá a ti ṣe fún
1: mi? Ọlọ́run kẹ́mi àti ìyàwó mi.
0: Kẹ́wà ọkọ mi.
1: Àfi bọ́ọ̀nìyàn bá fẹ́ parọ́ ló kù.
0: Ẹ wá gbójú ẹ wá.
1: Mo ní jẹun ẹ mẹ́ta.
0: Ẹ wá gbójú ẹ wá. Kí ló dé? Kí ló dé ganan? Èyàn nífẹ̀ẹ́ la nífẹ̀ẹ́ ni.
1: Àbí ojoojúmọ́ yẹn a máa péró yẹn a máa tójọ́ mi àti ìyàwó mi.
0: Ẹ̀dẹ̀ wà ń bínú orí.
1: Ọyẹ́ mi gbẹ̀rù dání.
0: Agbègbè ló sọ bẹ́ẹ̀.
1: Bọ́ ṣé orí ọ̀ ṣáwọ̀ tẹ́lẹ̀ ní kí mi gbà dání ni.
0: Who is men stand out? Yẹn ní pẹ́pẹ́ ló sọ bẹ́ẹ̀. Who is men stand out?
1: Alhaji mi fẹ́ wàhálà. Ogunrin Adé.
0: Ogunrin Adé ní ì láìkì ẹ̀ kankan.
1: Èmi gan like Alhaji.
0: Ẹ
1: like Alhaji Alhaji. Àìmọye Alhaji mo ti jẹ́. Mo mọ̀ mọ̀ fi kalẹ̀ ni.
0: Èyàn mẹ́rìnlá lọ́kọ mi ti bú ni ló ti
1: kù ní àná. Bẹ́ẹ̀ni torí ìlú ti lé mo gbọ́dọ̀ máa mọ̀ bọ́nìyàn ṣe sọ̀rọ̀ ni.
0: Ọkọ mi ó ṣe promo Alhaji ni. Kí ló dé?
1: Àbí ìròpọ̀ ànìyàn kékeré ni mí lọ́dẹ̀dẹ̀ ìyàwó mi ni. Ìyá máa tòtòkútò ìyá yí ìyàwó mi ti lórí mi. Jẹ́ kí èlú ọpọlọ mi.
0: Ọlọ́run ti dé.
1: Jẹ́ kí èlú kídìnrín mi.
0: Ọlọ́run ti dé kí ló ṣẹlẹ̀ tó ń bẹ̀rẹ̀ yìí pé ṣé kò sí problem pọ̀lọpọ̀ ti tèmi. Wá. Jọ́ǹtò bí ọlọ́ láyé lájí ẹ̀
1: wọ́pọ̀. Ọlámidé.
0: Ọlọ́run ti dé Dennis lájí ẹ̀.
1: Òjò òun fẹ́ pa ọ́.
0: Lájí
1: ẹ̀. Ṣé ìyàwó rẹ lè máa torí ìtì ẹ lọ sórí òkè pẹ̀lú bàbá láńlọ́ọ̀dù kan lọ́ba àgbà
0: ńlá. Ọkọ mi ọ̀sẹ̀ kẹlò tí mo ti sùn lẹ́nu.
1: Ọ̀sẹ̀ kejì rèé ìyàwó mi.
0: Èmi àti Lálájọ́ lọ.
1: Ìyàwó mi àti bàbá láńlọ́ọ̀dù.
0: Níbo là ń lọ ọkọ mi?
1: Orí òkè náà mi rìn ká nítorí ọ̀rọ̀ ayé mi.
0: Kí n tó dé páṣọ bá dọ̀tí kí lẹ máa ti ṣe
1: ọkọ mi. Màá ti fọ gbogbo rẹ̀ pẹ́s.
0: Tí mo bá dé ṣe ẹni tí dáná oúnjẹ lẹ́sẹ̀.
1: Ìyàwó mi á tún ra ń bọ̀. Àìmọye ọ̀rẹ́ ìyàwó mi é wá sílé o jẹ́ pé èèyàn ná fún mi ní fìlà.
0: Ọkọ mi ẹ̀wù tẹ́ ẹ̀ wọ ìta ló fún yín.
1: Bàbá Náìmọ̀ ló fún mi.
0: O ṣe ọ.
1: Mo ní mo láìkì rẹ̀ mi àti bàbá Náìmọ̀ sáìtì kan náà làdẹ̀mí ló.
0: Bọ́ọ̀ni bàbá Náìmọ̀ ṣe jẹ́ sí.
1: Ọ̀rẹ́ ìyàwó mi ni Sobatẹ́kì ṣó ní ìyàwó rẹ lọ́rẹ̀ẹ́ ó lè máa fún ọ lówó.
0: Kí ló ṣẹlẹ̀? Orin tá a jókòó rèé, ẹ jókòó.

0: fún ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
1: Ìwé aṣọ iléèwé owó ìkẹ́kọ̀ọ́ gbóná ibùsùn ń kọ.
2: Ìyá mi irú ìbùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o mú kà.
1: Ó tún ń ná ọmọ náà níjàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà ó di dandan kó pe gédé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀ jẹ́rìí wípé ooru jẹ́ ọ̀kan nínú tọ́mọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. North Ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
3: Mocha, adding comfort to life since 1959.
4: Oh no, my pen has stopped.
5: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
4: Oh, your favorite pen?
5: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
4: Wow, it flows smoothly.
5: And writes up to 3 kilometers. That's why I trust it.
6: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
2: Ah, Ebo, mama gbo pe lafaji ti paro ruko.
7: Bẹ́ẹ̀ ni o,

0: special moments with your friends and family at the Indomie Palooza. A day filled with fun, games, great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masingba. Register now at indomie.ng.
1: Pẹ́ de lo èdè fìdè yangan àtàwọn àkànlò èdè ayàwòrán tó pere gédé fìrómọ̀ rí sí fẹ̀yìn ọ̀pọ̀ ohun àtàwọn ìṣàmúlò ẹwà èdè Yorùbá tó jire lẹ́yìn máa pàpàdé lórí ètò
2: Yorùbá dùn
1: ní gbogbo ọjọ́ ajé láago mẹ́jọ àṣálẹ́ ṣaago mẹ́jọ kọjọ ogún ìṣẹ́jú pẹ̀lú ìtúpalẹ̀ àwọn létírísọ̀ eré oníṣètòkun fọgbọ́n ìmọ̀ òye àṣà ìrírí lọ́pọ̀ yanturu tá a fi gbélé ayé tó kọ́ mọ lẹ́kọ̀ọ́ ìkànnì 32 FM 94.9 lẹ́ẹ̀ sì máa gbọ́ ètò Yorùbá dùn pẹ̀lú Olúbìpẹ́ Fọ́túyè àtọ́gùn ètò a kì í fowóró òyì kó má lè kọ́ni lójú Olúgbẹ́ngà Ìdòwú òyà bẹ́ sókè. Ọjọ́ kẹtàdínlógún tí wọ́n ṣe ìgbéyàwó ni olóyè pé ilé ọmọ Dèbó jáde ó sì gé. O fi aṣọ funfun wé. Boko jìnà ìlàkì yìí kó ìpàdé tó dọjú ajé ọ̀sẹ̀ yìí ní kọ́ni 32 FM 94.9 Yorùbá dùn Yorùbá rẹwà Yorùbá wò mí jọjọ.
3: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

ìràwọ̀ kan yọ omi lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dáti tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtọ́rísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

ọgá ọlọ́pàá gbà á ó sáré yọ àwò tí fi kàwé lápò àyà ó bẹ̀rẹ̀ sí í ka ìwé ìléwọ́ náà àwọn yòókù dẹnu sílẹ̀ bí ọlọ́pàá tí a ká mọ́ oko olè ó pé ọba àyà ó ń lọ́ba tí a ní ó ń jí owó nínú àpò ìjọba ó lẹ̀ dé àpò pọ̀ pẹ̀lú àwọn agbẹ́gi lódò agégedú láti rí aráàlú jẹ ó lè paraku ni àwọn ìjòyè náà níbo nirú wọn òun ni wọn ti rówó ra ọkọ̀ tuntun ń gbọ́ bàbá digbí láti ìgbà tí lápẹtẹ ti jọba kò sí ìlọsíwájú ẹyọ kan nílùú jogbo kàkà kí ọba wá ronú ìlọsíwájú ìyàwó oníyàwó òun ló ń gbà kiri ó tún ṣẹ̀ṣẹ̀ lápẹtẹ já ìwé gbà mọ́ ọ̀gá ọlọ́pàá lọ́wọ́ ó tó jọ ṣe ráyè eyín lóde kí àwọn kan kó máa kọrú èyí nípa ọba nílùú tọ́lọ́pàá wà níbi tó yẹ kí àwọn ìjòyè ti máa fi mú filẹ̀ kí wọ́n súnmọ́ aráàlú débi pé bí kinní kan bá tiẹ̀ fẹ́ máa rúgbó bọ̀ á ti rẹ́nìkan tí yóò ti wá sọ fún yín ó yẹ kí ẹ ti di kúgú àdúgbò kúgú ìloro kúgú légún ènìyàn tí a bá jẹ lọ́dọ̀ rẹ̀ ní kúgú ẹni bí ẹ bá ń dayé jẹ ẹ mọ̀ dayé àjẹ o nígbà tí ara sì ti tu yín kọ́ ọgọ́ ọlọ́pàá rí pé ọ̀rọ̀ náà gbé òun rù ju gbogbo àwọn yòókù lọ kò fẹ́ ṣàlàyé díẹ̀ fún ọba mo tọrọ àforíjì o kábíyèsí ó dàbí ẹni pé a mọ ibi tí irú èyí ti wá balógun kìn lẹ́yìn àwọn tó ń pera wọn ní ọ̀dọ́ ọ̀lú wọn ni ọgọ ọlọ́pàá ni àwa ti mọ̀ wọ́n sẹ́ẹ̀ ṣe ẹ rí nígbà mìíràn ẹnu lásán ó la fi máa ń kìlọ̀ fún wọn ṣùgbọ́n ó dàbí ẹni pé a létí lápá làwọn eléyìí a fẹ́ kí wọ́n máa sọ pé agbógun ti àwọn kan ó la ṣe dẹwọ́ tẹ́lẹ̀

kúrò nílùú ní kùtù ọjọ́ kejì ọ̀gá ọlọ́pàá mórílé ilé iṣẹ́ àtẹ̀wétà tí wọ́n ti ń tẹ ìwé ìléwọ́ tí ó ń dí ọ̀dọ̀ ọba yìí èyí tó dá ọ̀ràn sílẹ̀ ilé iṣẹ́ àtẹ̀wétà náà ṣe àṣìṣe ńlá kan ó kọ orúkọ rẹ̀ àti ojúlé tó wà sẹ́yìn ìwé ìléwọ́ náà bóyá aláìmọ̀kan ara rẹ̀ rò pé ó ń polówó ọjà ni nígbà tí ọ̀gá ọlọ́pàá débẹ̀ ọ̀gá ilé iṣẹ́ náà wà nínú yàrá kan lẹ́yìn ilé bí wọ́n ti ń sọ̀rọ̀ ní yàrá iṣẹ́ àkọ́kàn lọ́mọ kan ti yọ́ tó lọ sọ fún pé òun ni àwọn ọlọ́pàá ń wá ó tètè fura ó sì yára gba ojú fèrèsé jáde sí ẹ̀kúlé ó na pápá bora ká tó wí ká tó fọ̀ àwọn ọmọọṣẹ́ alára àwọn náà ti fẹsẹ̀fẹ ọ̀gá ọlọ́pàá ti iléeṣẹ́ náà pa ṣùgbọ́n ọ̀rọ̀ náà ò tán síbẹ̀ àwọn ọlọ́pàá ń sọ ilé tí ọkùnrin náà ń gbé nírọ̀lẹ́ ọjọ́ kan wọ́n gbọ́ pé ọkùnrin náà wà nílé ọlọ́pàá tí kò wọṣọ méjì wọ́n sì yọ lọ kà á mọ́lé àṣẹ ọkùnrin náà ti ní olófòfo fúnra rẹ̀ ó sì ní ojúṣe tí ó ń gbà á sá lọ bíi tòkété bí wọ́n ti wọ inú ilé rẹ̀ báyìí òun lòun náà ti gba ibì kan báyìí jáde lọ àwọn ọlọ́pàá wa gbogbo ilé wọn kò rí àtẹ̀wétà ọ̀rọ̀ náà bí àwọn ọlọ́pàá nínú ṣé àtẹ̀wétà yìí rò pé òun gbọ́n ni wọ́n mú ìyàwó rẹ̀ àbóyún wọ́n mú lọ sí àtìmọ́lé ọlọ́pàá wọ́n ránṣẹ́ pé ní ọjọ́ tó bá tó padà wọlé ó ní kó wá mú ìyàwó rẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá ìrọ̀lẹ́ ọjọ́ náà ló yọjú wọ́n sì rọra tì í mọ́lé jẹ́ẹ́jẹ́ ìyàwó sunkún rẹ̀lé gbogbo òlú dàrú òkìkí ń kànràn ẹ̀ balógun sẹ́ríkí àti bàdà wọ́n bínú lọ bá ọ̀gá ọlọ́pàá wọ́n ní kó mọ́ṣẹ́ rẹ̀ ṣe wọ́n ní ṣé kò yẹ kí wọ́n ti mú àwọn akọ̀ròyìn tí wọ́n wá ya àwòrán àwọn nídìí ọkọ̀ àwọn tuntun láàfin bàdà ni àwọn tí wọ́n sọ òun lórúkọ burúkú bàbá digbí wọ́n sì yan fanda kiri láàrin ìlú lọ́jọ́ náà ni wọ́n kó gbogbo wọn sọ sátìmọ́lé tó fi méyì tó ya àwòrán sọnù adédèwé àti lápẹtẹ ibi tí ìṣòro kù sí ó ní inú igbó tí wọ́n ti ń ge igi a kò mọ ibi tí àwọn ọmọ ẹgbẹ́ àgbẹ̀ tí wọ́n ti ń rí àwọn ìbọn alágbára tí wọ́n ń lò tí wọ́n fi ń lé àwọn òṣìṣẹ́ agégedú dànù ìbọn àwọn ọlọ́pàá pàápàá kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ títí àwọn ẹgbẹ́ àgbẹ̀ tá ń wí ọ̀rọ̀ yìí wá jẹ́ ìyanu ńlá níbo ni àwọn ẹgbẹ́ àgbẹ̀ lásán ni wọ́n ti ń rí ìbọn tó lágbára ju tọlọ́pàá lọ àṣé àwọn àjòjìgòdò kan wọ́n ti kóra wọn jọ látìgbà tí àwọn òṣìṣẹ́ agégedú tí wọ́n ti sá kúrò nínú igbó àwọn àjòjì yìí wọ́n sọra wọn di ajigige ajigita wọn kò gba ìwé igi gígé kankan wọn kò san owó olè fún ìjọba àwọn kan jí igi ìta ni owó gege òun ni wọ́n sì ń rí níbẹ̀ àwọn ló kó ìbọn fún ẹgbẹ́ àgbẹ̀ wípé kí wọ́n máa dábò àwọn kí àwọn sì jọ máa pín owó tí wọ́n bá ń rí níbẹ̀ ẹ rí ohun tí ajé ń ṣe owó kò jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ àgbẹ̀ kí wọ́n rántí kókó ohun tó lé àwọn dẹnu igbó mọ́ lówùúrọ̀ ọjọ́ kan àwọn ọ̀gá iléeṣẹ́ agbẹ́gilódò olókòtó àtàláyùn wọ́n wá bá ọba láàfin wọ́n ní kí ọba fún àwọn ní àṣẹ láti kó ìbọn tí ó lágbára púpọ̀ wọlé tí àwọn yóò fi máa ja ogun inú igbó yìí lápẹtẹ ni eyín ò lẹ́sẹsẹ wá ń tọrọ àṣẹ fún ó dára mo ti fún yín láṣẹ mo wá fẹ́ kí ẹ kó ìbọn ọ̀hún wọlé lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwa náà fẹ́ rà fún àwọn ọlọ́pàá wa èmi alára sì ń fẹ́ ìbọn gidi fún àwọn tó ń sọ àfin ìlú ti lé díẹ̀ ọkùnrin kò sì tó ìlú le tààrọ sọlùdì líle 32 FM 94.9 yorùbá dùn lẹ́tọ̀ ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára at 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ ẹ bá ṣalábàápín ètò yìí ẹ láìkí wa kẹ ẹ fọ́lò ẹ kẹ ẹ sì fàwílẹ̀ yín kẹ ẹ fi ṣọwọ́ ránṣẹ́.

inú àwọn agégedú dùn dẹ́yìn. Wọ́n rí pé owó ńlá ó ń la wọn yóò tún máa rí nídìí òwò ìbọn títà. Láti gbà yìí lọ, oríṣiríṣi ìbọn burúkú kúnú ti ń wọ ilẹ̀ jogbo. Ikú wa di méjì é pinni. A kò tí ì mẹni tí yóò borí ogun nínú igbó. Adìẹ jogbo bà lókun. Ara òrokùn agégedú. Ara òra adìẹ gbé àgbẹ̀. Àáyá ọlọ́pàá gbọ́n. Ogun gbé àjigigé náà sì gbọ́n. Àárín ìgboro, ó ti fi túláàsì tòrò. Inú ẹ̀wọ̀n kún dẹ́nu. Ààyè kò sí mọ́ láti mọ́lé ọlọ́pàá. Àwọn tí orí yọ, wọ́n ti ráyè sá lọ. Ó wá dàbí ẹni pé Lápitẹ́ Ṣẹ́gun Ọ̀tá ó ti ráyè òdì o. Oríṣiríṣi ayẹyẹ òun ló wá ń ṣẹlẹ̀ nílùú Jogbo. Ọkàn àwọn olówó ti balẹ̀. Àwọn ọlọ́pàá ti pọ̀ gan-an. Wọ́n sì fi ìbọn wọn rán àwọn ọ̀yájú aláìgbọràn lọ sọ́run àpàpàǹdodo. Àpèjẹ ńláńlá pọ̀ láàfin. Oṣù kan ò lè kọjá kí ayẹyẹ kan kó má ṣẹlẹ̀ láàfin. Ó tún wá dàbí ẹni pé Lápitẹ́ ń ráyè bá tinú ọlá ṣeré dáadáa lálẹ́ báyìí. Àṣàbí ti gbé jẹ́ Adédèwé ó sì ti máa yí ara rẹ̀. Lálẹ́ ọjọ́ kan kí wọ́n tó sùn, Lápitẹ́ ń bá tinú ọlá sọ̀rọ̀ ní yàrá. Ó ní tinú ọlá àmọ̀dúpẹ́ o, ìlú mọ̀ tòrò, ọkàn wa mọ̀ balẹ̀, a ti rẹ́yìn gbogbo ọ̀tá. Èyí tí ò sí lẹ́wọ̀n ó ti sá lọ. Àdúpẹ́. Tinú ọlá náà gbọ́wọ́ ọpẹ́ gẹ̀ǹgẹ̀. Ó ní àìmí náà dúpẹ́ o, tíyàálé mi ò wá ká mi máa fi mọ́. Adédèwé gan-an òun náà ò mọ́ mi lójú mọ́. Lápitẹ́ fẹ̀ gbẹ́, ó fi gbọ́ sínú ọlá. Ó ní obìnrin tó. Ohun tí mo fẹ́ sọ fún ọ ni pé èmi wá múra ayẹyẹ àjọ̀dún kẹwàá mi lórí oyè. Mo sì fẹ́ kọ́ lárinrin pọ̀. Mo sì fẹ́ fi ọyàn gàn gẹ́gẹ́ bí arẹwà obìnrin. Inú tinú ọlá dùn. Ó rẹ́rìn músẹ́. Èmi nìkan tán. Báwo lẹ ṣe fẹ́ ṣe é? Tí ò tún ní bí àwọn ìyáálé wa nínú àbí? Lápitẹ́ wo tinú ọlá òmìrí. Ṣé ẹrú tilẹ̀ ń bà wọ ni? Ẹrú kí ni? Ẹrú yín nìkan ló ń bà mí o. N kì í fẹ́ ṣẹ̀yìn ni. Tó bá jẹ́ tẹ̀yìn ò ní túraká. N ó fi ọyàn gàn ni mo wí. Aṣọ tó lò mo ti rán òyìnbó agégedú kan. Ẹ̀gba ọrùn, ẹ̀gba ọwọ́, òrùka, yẹrí etí, tíẹ́, àti tọmọ mi arápá. Mo fẹ́ kó o máa rọ́ síká tìkà kí arápá kó wá fi jó dára lọ́jọ́ náà gẹ́gẹ́ bí orúkọ rẹ̀. Kó jó bí kòkòrò, kó jó bí òkòtó, kí o wá di irun orí ẹlẹ́gàn fọ́. Ẹ̀jẹ̀ rí mi, onolore fi dáhùn. Ó da, mo jẹ́rìí tó, mo wá fẹ́ sòfin kan o. Ìwọ ló sì ń dá mi dúró. Èmi wẹ̀, tèmi ti jẹ́, kí ló kàn mí? Lápitẹ́ fa ojú ro díẹ̀, ó sì fa ìtè mọ́nú láti fi hàn pé ohun pàtàkì ohun lòun fẹ́ sọ. Ó ní mo ń dọ́gbọ́n rẹ̀ tí yóò fi jẹ́ pé àwọn ọmọ tèmi nìkan ó ní yóò máa jọba nílùú ìlọ. Tinú ọlá jókòó gírí. Ó ní ìyún aṣeéṣe nílùú Jogbo sí ilé ọlá tó ti pẹ̀ka tó báyìí. Oyè dídì ilé ọlá kì í máa wọ̀ ọ́ ṣó ṣeéṣe. Lápitẹ́ fi ìka gún orí àga lẹ́ẹ̀mẹta. Èmi tí n ó ṣe ò ní mo débẹ̀. Ìwọ máa wò ó, gbogbo òlu ti gba tèmi báyìí. Kò sì sí ohun tí olówó ò lè ṣe. Mo sì ti lówó, n ó sì tún ní sí i. Àgbára náà sì ti wà. Túláàsì la fi fẹ́ràn sàngó. Tipátipá ó la fi gba tẹni tó bá ju ni lọ. Àmọ́ o, ọkùnrin tí a bá bí lórí oyè nìkan
lo le je ru oba be o se o ti ribi to ti kan bayi emi o si fe fe obirin mi oni lati tete bi omokunrin fun mi o se mo wa ni mo bi omokunrin ni eyin na ko un e ni wa sun lasiko nigba te ba si to de na orun ni sa lapite o fi ohun edun so pe wallahi oba yi na ni afokanro fifaran to po eh bi e ba wa nwo okunrin owo yin lo wa o ah bolun titinu ola so gege bi iwe ibo se lo bolun yen o lo lori afefe sugbon o so fun kabiyesi pe oni lati pa ku igbiyanju e gege bi oko la ku tere ri o fatinu ola mora o dara mo ti gbo iwo na yo si ri yato ori kejo loju owe ketale logoji iwe saworo de latowo baba akiwumi orojide isola olubi npe fatoye loko mi 32 FM 94.9 ejani sunle

0: Yoruba dun, Yoruba rewa, Yoruba wu mi jojo. Fun gbogbo eyin ta ti jo nba bo were were were. Ilu jogbo papa julo awa ti a ba fe pe sori eto yi lati da si ilu jogbo ona la daruko n to n sele ni ilu jogbo a je wi pe owo ara awon ara ilu jogbo oni won ti fi fogun fote lati le nigba ti oba lapite to je kabiyesi ni ilu jogbo to wi pe ki won ba won ko ibon wole lopo yanturu awon ni lore fun awon ele awon eleso olopa ti won so afin ilu jogbo ewe gbe agbe na egbe agbe na ti gbagbe n to gbe won denu gbo ajoji godogbo o raye wole si ilu jogbo o wa mu ori oba nigba to kule je wi pe oba ilu jogbo na tele tele o ngo wule gbadun kowo kowo kowo kotan kotan kotan bi aja nla mi o na ni oba ilu jogbo to ngan na nse fura re iyun lapite nigba ti oba ilu wa pase wi pe ki won ko ibon wole lopo yanturu awon na ni lo re edakun awon ti oba o ha ibon fun se oba ilu jogbo pada gba ibon nibo la won ajoji godogbo ti won ti wole sara awon agbe awon agbe gangan ti won fe lo re mo ja lori ko nitori awon alumoni won won ti gbe bon le won lowo be na ni awon re won wa nge igi ni gekuge won ta ni takuta oba ilu jogbo to wa ye ko mojuto o nga o mojuto mo shaworo de ase oniko oni won tin pa yan ni ilu jogbo ki gan la won agbagba ilu wa nwo ti won fi faaye gba lapite e tun gba erongba lapite to wi pe omo tohun nikan dondo oni ko ma joba lori ite lo titi lai lai se ko ni di pe oka bi mole oboro nigba ti baba won gan to je lapite oba ti nbe loroye ti o setutu se yo wa gba ko mo bibi inu re o setutu kilu jogbo le roju ko le raye 0705-5949 tabi 0809-7949 plus 234-906-2000-949 oganija esheun adupe eka leo hello fura kwenye onlore o mojutu re elomi na le gbianju e hello e ka le o
1: e ka le anti bi pe
0: e ka le sa
1: ape to
0: e seun sa oruko yin ati bi te ti pe wa
1: misalaje lati ya
0: e seun
1: won ni ri kisi ti paye ojo pe abo si ti da yo na ji ti o ba si ku ile ojo le pa ni gẹ́gẹ́ bí àsàrán bàbá pààrọ̀ tí o ní ìlú nàìjíríà bó ṣe ń ṣẹlẹ̀ náà ni ẹ̀wọ̀n kan táwọn àjòjì ń ṣe àwọn agbódegbà náà àwọn ṣórúkọ ẹ̀ olóyè ọ̀tún àti àtàwọn bọ́n ṣe ń ta ogún ìbí wọn sí ìta ọlọ́run gbà wá
0: àmì
1: aṣàìdùmarè
0: ẹṣẹun àdúpẹ ẹ lójú òpó ayélujára yìí náà lè kọ àwílé yín humanity àwọn náà kọ nǹkan o wọn ní ìyàlú jogbo àdúpẹ 0705 50949. Hello,
2: Ekale ati bi npe.
0: Ekale ma.
2: Eku eto.
0: E seun.
2: E ma tesu aju lo
0: ko. Ami Oluwa.
2: A pari e la yo asaya.
0: Ami.
2: Ya di. Na tojo. Eri, o se yo se ri na nu. Eke ti daye a do ti de a omo. Yo se ri nu, ṣugbọn yo leyin. Yo leyin. Ìgbẹ̀yìn rẹ̀ fún lápísẹ́ kò ní ẹ̀dá àtàwọn ìjòyè yẹn. Ọ̀ka wọn tí wọ́n lọ́rọ̀ wọ́n ẹ̀sán tí ó ṣe lórí wọn. Wọ́n ní lè dúró wò tán. Torí kò sẹ́ni tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tó gbè fún. Wọ́n àkọ̀tàn tó dára. Yóò lẹ́yìn.
0: Àmì ọjà ẹ ṣe mọ́ mi. Bó tiẹ̀ jẹ́ pé yín rédíò yín yẹn sílẹ̀ dáadáa mo tún àtúngbọ̀ yín padà tó sì hàn díẹ̀ díẹ̀ ta wá ni yóò tún lu òjògbó ṣe ìròrí wo òní yóò wà fún arẹ́sẹ̀jábàtà tó jẹ́ pé nítojú ẹ̀ báyìí ni wọ́n ṣe pa ìyá àti bàbá rẹ̀ ọba alápẹ̀tẹ́ ó sì ṣe bẹ́ẹ̀ ó wà lóróyè fódìdí ọdún mẹ́wàá gbáko láì ṣe tutù ìlú ìlú sì ń dàrú ìlú òtòrò ìlú òtùbà ìlú òtúṣẹ níbo lọ̀rọ̀ ìlú ìjọgbó ń lọ ẹ̀ka alẹ́ o bá wọn bí n pé ẹ̀ka alẹ́ sà
1: ọjọ́ mẹ́ta wa
0: ọjọ́ kan pẹ̀lú orúkọ yín àti ibi tí ẹ ti pè wá.
1: A tutù nǹkan o.
0: Sá.
1: Mo ní Mr. Lambo nǹkan.
0: Ìmẹ̀ tí ń jẹ́bẹ̀ ìrírí ìgbọ́rí.
1: Ẹ̀dà ẹ̀dà kú ìtọ́ alẹ́ yìí.
0: Ẹ ṣeun
1: adúpẹ́
0: sá.
1: Nípa ti ìtàtà ìka lọ́wọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ náà ni ṣe gẹ́ẹ̀tì mà.
0: Nílùú Jogbo. Ìlú Jogbo.
1: Bẹ́ẹ̀ ni ìtọ́ni. Ìtọ́ni ó ń ṣẹlẹ̀ yóò dẹ̀ tó ń ṣẹlẹ̀ báyìí. Ìmọ̀ tara ni nìkan. Èmi àti ìdílé mi nìkan náà fábìlì mi nìkan. So ọlọ́run máa gbà wá. Ibi tọ́rọ̀ wọn lọ ní Jogbo àṣìwà pẹ̀lú yímà. Ọlọ́run máa ní agbára àti okun láti parí ẹ̀ fún
0: wa. Àmì àmì.
1: Àmì sàn kò mọ
0: yín lọ. Àmì àmì àtẹ̀yìn náà àti gbogbo wa. Ẹ ṣeun. Adúpẹ́ ẹ dákun ẹ bá ń lọ sójú òpó ayélujára wa Facebook wa àti YouTube ẹ lọ rèé bá ń ṣalábàápín ètò yìí nítorí ọlọ́run hello ẹka lẹ́sà o.
1: Ẹka alẹ́ ìyá mi.
0: Ẹka lẹ́sà ẹ bá yín rédíò yẹn lẹ̀ kó má ba ká lè gbọ́ ara wa dada. Gbogbo àgbáyé ń gbọ́ yín sà.
1: Orúkọ mi ni Tolé Chesi Látàpẹ́tẹ́.
0: Yes sir, à ń gbọ́ yín sà.
1: Ẹ̀rí lápipẹ́ ó jẹ́ àdánìkanjẹ gẹ́gẹ́ bí mi ṣe rò ẹ ní àwọn tó ń fún onímọ̀ràn tó jẹ́ ẹ̀sọ́ rẹ̀ àwọn náà ò fún ní ìmọ̀ràn bí ó ti rí owó kó jẹ nínú ìmọ̀ràn tí à ń fún un ṣé ẹ mọ̀ pé igi ẹ̀rùgẹ́dú ń ló dá wàhálà lẹ́nu nílùú lápipẹ́ ìgbẹ̀dú tẹ́mọ̀ ìfẹ́ni tí wọ́n tún lọ rè ẹni tí wọ́n tún lọ rè ké sí wá tí wọ́n ní kò náà wàá máa ra jíjẹ́ kó ti lọ bá Lákúté sọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Láti lè jẹ́ pé kí Lákúté wá sọ iye tí ó gbà lórí àwọn igi tí ń gbé àwọn yóò dẹ̀ ń sanwó fún Lákúté ṣùgbọ́n ó fìyà jẹ aráàlú. Ó fìyà jẹ aráàlú. Ó wá ní àyàn galú. Tí bàbá rẹ̀ rán lọ wípé kọ́ lọ sí ọ̀dọ̀ mo gbàgbé bàbá tí mo gbàgbé orúkọ bàbá yẹn wípé kọ́ lọ fi ara pamọ́.
0: Amawo.
1: Ọmọawo.
0: Amawo márùn-ún. Amawo.
1: Pé kọ́ lọ fara pamọ́ síbẹ̀. Ṣé wọ́n ti mọ̀ ìpè àdéńdò òdìdí wọn fẹ́ máa wá àyàn galú kiri ń bọ̀ bá yá.
0: Ẹ ṣeun.
1: Ọlọ́run wà lọ́wọ́.
0: Àmì bá mi ẹ lọ bá ń pín in lórí Facebook wa ẹ dákun. Ẹ lọ rè bá ń ṣalábàápín ẹ àwọn èèyàn ń bẹ ọmọlára ìyá kọ ẹ ṣeun Imafoji Peter ni obabi yi Abdul Rahman Rufiat won ni e ka le o yawo olubi npe ah mi la ro olubi npe o ni Yoruba dun leto e ku ise Adigun Wahid ni obabi yi won ni ilu Jogbo Olorun yo gba wa lowo awon adari alagidi bi won se ko e lo ba npin e lo ba nsalaba pin e loju opo eto isi nilo ni gbowo hello
3: hello e kale asi mi pe
0: e kale ma yin ti wo lolufe wa dada e kale
3: yes ma e ko
0: eto yes ma
3: n so ri aso agbara to sami inu jogbo bi oro Olorun se anu se mo pe na pise nkan to ari nkan fi mu to fi so fun iyawo re tinu ola pe to ba bi o gbọdọ bi omokunrin fun to je pe oun nikan ehn pe ari si dije oun nikan la ma se kini la de ma joba ni me ni ehn as in iwe iwa ada a se kini atun wa te bi e koma ruru ilu jogbo lo
0: ti si se pe won o dari re ni dari to da se mo wi pe beyan ba ni ka meji yo fi kan sira re ya bi npe ni mo so be lapitegun o ti mo aba agbagbe ni arapa arese se oba lapite loni se oba lapite so loni oda eto ni lo ni gbowo Yoruba dun ka wa na awa na le gbiyanju e je ndupe lowo Abiola Kotun Yaliyale ti won fun wa ni kadi ipe ka fa won eyan lori eto yi ba ba fe keto yo tun lo jina awon nkan ta tun le se nu eyin na lo sori Facebook wa at 32fm 949 fe yin e ri Yoruba dun be e kan ora ba mi salaba pin re bi eyin na ba jo nkan we ologbon atinuda abe fe so ni gbo we eto Yoruba dun eja pe soju opo bare ni soro yi 0806 218 5194 0806 218 5194 eje ndupe lowo oluwa gbemiga idowu ati gbogbo iko eto Yoruba dun hali akere on lo pe mi wole be na ni Emmanuel Adebanjo ajo wa pelu ara wa ninu kulu yi ni eja ma so yi to ku leyin eto titi igba mi ta tun jo pade gbohun ara wa orun re lasun olubi npe Fatoye loko mi odaro
4: irawo kan yo mi lu titi irawo san tohun tagbalagba peju si afin gori oke o han ketekete ikani dadi 2fm ndosi wole tente oba laarin awon okanrin dadi 2fm 94.9 ikani aderin ko sonu oke tente premier mokola ilu ibadan lati sun didun didun fo mu araye ibudo ayo atori sun idunun ni 32fm iroyin asiko ti o leja mbakanunu ere idaraya lese kuku ati kaakiri agbaye se bi se wa ni agbadun nu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afere je lowo are ni je lenu ko tete boli ko ikani 32fm ndosu paran kaye 94.9 lo ba won kan ni

0: 32FM 94.9 I'm fairly back book by
1: What's wobby? Can I want ballet to my station while I end up? A yellow vibrating yeah, frequency is 94.9. 32FM, I hear any. Oh, yeah, money. And you're going here, I surely only come at any. Oh, yeah, any. Laugh. Oh, God.
2: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà pẹ́jú sí. Àfin korí òkè ó hàn kẹ́tẹ́kẹ́tẹ́. Ìkànnì 32FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣebíṣe wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

ìbá Olódùmarè atẹ́rẹrẹ kárí ayé. Ọgbà mi tó ń gbé bí ara dára tó dẹ́ran kò sí gbó. Ó láwọn ẹja káwọn èèyàn máa ṣọ lánú ubú, àwọn ẹyẹ ń kan wọ́n ń fò lójú ọ̀run. Ìbéèrè sísá ń tajá fífà ní tìgbìn ṣóṣòṣó ń tadìyẹ bàgẹ̀bàgẹ̀ báyìí ń ta òdì òkè. Èdè pípè ń tèmi o, Usman Haruna. Tẹ̀yìn mọ̀ sí Delny onírò òdùnú. Onírò òdùnú rèé tí ò ní báwọn fọ́n ìbànújẹ́ láéláé. Ọmọ àtàmátàwìn rèé o, àràmá sanwó àfúrí onígbèsè kí mọ̀. Ẹ̀túká alẹ́ lálẹ́ ẹ̀tù ní. Tún ga náà lẹ́kọ́ lù ú níkànnì 32 FM 94.9 ìkànnì tó ń dẹ̀rìn pa gbogbo àgbáyé. Káàkalẹ̀ sí Laughter House lórí òkìtì ń ti Premier Mọ́kọ́lá Ìbàdàn. Ẹ̀yin aláwìrokọ, ẹ̀yin aláwìròdò, ó tún dọwọ́ yín lálẹ́ tòní. Mo dáta ṣarán fáṣarán, mo dáta ṣarán fáṣarán. Káṣarán ó lè ba àdẹ́kun aran jíjẹ. Emmanuel Adébànjọ Ajọ́ ń ṣe lálẹ́ yìí ni. Ali akere amojo ero fun sa ta wa yin o dowo re amulele o sagu ko nu foran yi ibi ta nlo lale lori eto yi tun ga oro nipa eni ti ma tun mu wa lale yi lori eyan mo fe soro npa e mo ti soro npa eyan kan debe to ba fi omi kan ara wahala ni koda mo menu be nikan to je pe to ba fi le kuro ninu omi bayi ara bere si ni ma ta mo so yen na abi mo de ranti pe mo ti figba kan na soro enikan to ti nowo soke to je pe a ti le ni ogoji odun bayi to ti nowo eyo kan soke ti o de nowo yen le lati gba na Olorun. Àwọn èèyàn kan wà tó jẹ́ pé Ọlọ́run ọba mi ló fi wọ́n dára, àwọn kan wà àwọn náà fira wọn dára tó hùn wọ́n. Àmọ́ lálẹ́ ìyẹn tí mo fẹ́ sọ, ṣóhun ló fi rẹ̀ dára ní Àbọ́lọ́run ọba mi Elédùà Láwùràbí, ló fẹ́ni dára. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbọ́ lórí ètò yìí tún ká lálẹ́ ètò ní, ẹ káàlẹ́ o, ẹ kúrò kalẹ̀.

ìtàn yìí òun ló bẹ̀rẹ̀ lọ́dún 1963. Bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé àwọn àkọsílẹ̀ kan ní ọdún 1962 ló bẹ̀rẹ̀. Àmọ́ in tá a fìdí ẹ̀ múlẹ̀ lẹ́nu ẹni tó ṣẹlẹ̀ sí gangan. Òun ni wípé lẹ́yìn ọdún 1960 òun ni ìtàn yìí òun ló bẹ̀rẹ̀. Ìyẹn la lè fìdí ẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn ọdún 1960 òun ni ìtàn yìí bẹ̀rẹ̀. Tí arákùnrin tí orúkọ ẹ̀ ń jẹ́ Thai ó fi ìgbà kan rí jẹ́ ológun èèyàn ní Vietnam. Àmọ́ tó jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ nǹkan ọ̀gbìn àti nǹkan ọ̀sìn òun ni arákùnrin yìí ń ṣe ní ìsìn àbí ká ní òun ni bàbá yìí ń ṣe ní ìsìn torí bàbá ni wọ́n báyìí. Ẹni tí mo dẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀ lálẹ́ tòní ó jẹ́ ẹni tó ti lé ní ogójì ọdún. Ṣé ogójì ọdún mo pé ọgọ́rin ọdún? Kí má ṣìwí ọgọ́rin ọdún ni ẹni yìí ti lé lọ́gọ́rin ọdún kódà 84 ni 84 ni bàbá yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmọ́ nígbà tí ọ̀rọ̀ yìí máa bẹ̀rẹ̀ bàbá yìí ò ju ọmọ 20 ọdún lé díẹ̀ lọ́dún náà lọ́hùn-ún.

0: eka abo pada on so fun pe blessing dele nkan kan sele ati joko dinira ati na ro dinira ati bere o sese koda lo ba di pe bi o se ga gbigbe ni ha iru ewo re yen abiamo o se di pe an ko mo re won lo le ewosan to loko suba gbogbo gbianju won pabo loja si o ha iru ki leleyi ngbo pe leni kan so fun pe pelu gbogbo nti won ko tan ra bo ti je pe looto e ri owo ra tori pe omo eyan nla kan ni nilu abuja won gbe ko nbe won ni ki won o gbe lo le ijosin won to bere eh abemere ni abi elegbe kan ni abi kini kan ni ki won se gba ki won sawo ibi ti a to gbe lo ko ni koko ibe leni kan to wa jagbalagba nbe to je bi olori eleyun lo wa wo sakun oro wi pe aye ta mo wa yi aye eyin gade mo ni orisirisi ona ni a ti n toro omo elomi a toro omo lowo osa elomi ani nkan kan to je tidile te pe bi oba ti yanju e adua re o le tete gba sakun to nwo e ba fese le to o ibe ni a ti a ronu kan baba oloye ewe nje adubi agbefa gori ite wi pe ilu ibadan lo wa o si to je magaji ile olu oje eyan nla to loko ti o beru oko ni orisirisi opolopo nkan bayi na ni a ti ba debe tolorun gbadua re e se je ka won kokoko ti e pe na pa won ba ti e gbe lo se ibukuku ti saye daro won ke si oloye ewe nje adubi agbefa gori ite bayi ka sa bayi ka wodi ngbo ni amon fe gbe wa oni bo ni ti nse bayi ni nse bayi ni nse ngba ti o salaye tan baba ni e je ka won o bere lowo ofa ki lo ko re ki lo ko ye won bere won si so nti won o se gbogbo etutu ti won o se pata won so ye ti ona won ibe ni a ti bere yi pe gbawo ni ka won wa baba ni ko pe dandan ko won foju kan o tori pe ko si bi ti afefe yi fe de ti afefe oni fe ko mo kan gi oko la ko da ko je lu ebo lo wa bategun adua ati gbogbo ntan ba se to ba ti re ba piri lo longoji nti se yo fi lorun lele won sa deun yi owo awon eleyun won fowo ranse si an ibi ti baba ti bere re o awon etutu lori sirisi ti alawon o se bi an ti se e ti won o gbe lo diesu atadua repete ti won se be ni a ya gbogbo re sori aworan foran video won si send e se ni to gbe se fun won eleyin won wo leyin to wo adua to se re e je ajogbo
1: e si gan ni sir be ni mo ri gbogbo awon nkan e e se olorun a ma fun ise o ron ni pada leyin yo e se bo ni mo dupe o emi na le send e sa won ti won ise e se gan ni mo dupe o olorun a ma fun ise o
0: lẹ́yìn tí a jọ sọ̀rọ̀ tán tí bàbá yìí ṣàdúà ewé jẹ́ àdùbí bàbá ní kí wọ́n mọ̀kàn balẹ̀ wípé àlátọ́mọ ń bá lámọ́júmọ́ yóò rí oríṣiríṣi nígbà tí afẹ́fẹ́ ètùtù bá kàn eléyìí náà rí fídíò bó ṣe sẹ́ndì ẹ̀ sí ọmọ níbi tó wà rèé gbogbo àdúà tí wọ́n ṣe wọ́n ní kọ́ ọmọ sàmí bọ́mọ ti ń gbọ́ lòun náà ń sàmí kí lèwo tó mọ́ ọmọ yìí lálàá wọ́n lọ sọ pé òun rí ìyá kan tó gbé epo pupa wá pé kóun mú epo pupa wọ́n sì gbé fáànù ti ní ọ̀dọ̀ tí ń fẹ́ sí un àjẹ́ wípé àdúrà ti gba o kí lè lẹ̀ ọmọ sí ọmọ tí ò lè dìde ọ bẹ̀rẹ̀ sí dìde ọmọ tí ò lè jẹun ọ bẹ̀rẹ̀ sí jẹun ọmọ tí ò lè rè é ṣègbọ̀nsẹ̀ ọ bẹ̀rẹ̀ sí lọ jẹ́jẹ̀jẹ́ onípamọ̀ yìí ṣe kí fóònù mọ́lẹ̀ rè é o tó pè wọ́n wípé gbogbo ohun tóun ò lè ṣe tẹ́lẹ̀ ó ti í ṣe o ọ̀rọ̀ rè é lẹ́nu baba tí ọ bẹ ewé ń jẹ́ àdùbí ń ṣe ẹ tún gbọ́ ohun tí wọ́n sọ lẹ́lẹ́ẹ̀kejì
1: ẹ ṣe gan ni mo dúpẹ́ o inú mi dùn gan torí ọmọbìnrin tí ó ṣe kinní náà ó ní òun lálàá lójú aláhùn òun rí tí wọ́n gbé epo pupa wá fóun tí wọ́n á tún gbé fáànù sí pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á gbé epo pupa yẹn wọ́n fóun lépo pupa mọ̀ pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á rò pé èmi ò jẹ́ mọ́ túmọ̀ ẹ̀ níwọ̀n bá òye tèmi wọ́n á rò pé ó dàbí pé wọ́n fún un lẹ́rọ̀ nìyẹn àní wọ́n dẹ́fà fi ìtura tì í ó ní bó ń ṣe jí báyìí ara ń dẹ̀ fẹ́rẹ̀ pé yá ihun oúnjẹun lọ́wọ́ ń sìn ní ló sọ ẹ ṣe gan ni mo dúpẹ́ o ọlọ́run tó ti fún yín ṣe á padà máa fún yín ṣe ọlọ́run ni dójútì lórúkọ jésù ọlọ́run ni dójútì o ẹ ṣe gan ni o.
0: ìròyìn ayọ̀ òní ẹ sọ fún bàbá ìwé ń jẹ́ tinú bàbá náà sì ń dùn wípé ọlọ́run ṣeun bàbá wa ní kò síbi tádùá yìí ti gbà ṣùgbọ́n béèyàn bá ti débi tí fáìlì ẹ̀ wà ó ṣeéṣe kádùá ọmọ gbà kété téèyàn bá ti kan bi tí fáìlì rẹ̀ wà bí ìgbà téèyàn ń fẹ́ràn jẹ̀kọ ni kì í ṣe mímọ̀ ṣe tàwọn náà ìgbà tọ́lọ́run ti pé ọ̀dọ̀ tàwọn ni yóò ti rí ìṣẹ́gun àti ìwòsàn lọ́jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run gbàdúrà ọmọbìnrin lati pase baba oloye ewe nje ige adubi agbe fagori ite ti won je otun oluwawo ile ibadan bi won na ba wa fe dodo won lati oje eleni egun okada tabi moto oke ofa baba asale abe tin lo de aje aborita pirin eyin sa sokale ni baba asale e ti ri signboard won bagadagbagada nbe oloye ewe nje ige adubi agbe fagori ite otun oluwawo ile ibadan general e kan won la tabi ke kuku pe won si 080-332-60141 ati 080-53-45-9223 080-53-45-9223 aiso ne di amale
2: baba peri apo ni awo ko wole ke

àwọn kan tí ń bèèrè pé mc ọba máa ń kọ. àjọ wà ní òkúlo yìí ni fọkàn ẹ balẹ̀ ohun pé mi ò lè fún ẹ ló fún náà tó bá ṣe máa jẹ́ lèmi máa ṣe máa sọ fún ẹ àjọ wà ní òkúlo yìí ni ètò mọ̀mọ̀ páwọn tèmi ti ń bèèrè pé ọba máa ń kọ àjọ wà ní òkúlo yìí ó kàn lè mọ̀ ti rí wọn báyìí ni.

0: ṣọ́pà.
1: Ẹ jẹ́ kí mi pààrọ̀ orin yìí. Torí àwọn orin tí gbogbo orin tí Fẹ́mi Sọ́lá ń lù yìí, àwọn tí Fẹ́mi Sọ́lá ń kì wọ́n sanwó ìpolówó ọjà. Ẹni orí ọ̀fẹ́ Fẹ́mi Sọ́lá ni wọ́n sì ń lò. Ẹ jẹ́ kí mi pààrọ̀ ẹ̀ máa pààrọ̀ orin yìí o, ẹ má bínú, ẹ má bínú.

lọmọ tó bi akabo akule awon elomi mo won gbo mi aro kutukutu ni won wa ikaaro ni leyin ti ile ti mo lodo yin e ka san nibi ni awon side kan e ka le nbi kan ku ro le nbi kan ori gbogbo bi kibiti eni o ti ategun fe de gbogbo beni 32 fm na de yes gbogbo beni o gbogbo beni eni o gbogbo be àwọn tó ń bọ̀ látògbó mọ̀ṣọ́ a ti ń gbọ́ 32 fm láti inú mọ́tò àápá ẹni ò ní orí ayélujára facebook youtube gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ti ń wò wá. Àwa kì í pé báwo ni o ẹ kú oṣù tuntun oṣù tó ń lọ nìyẹn oṣù tí ń lọ díẹ̀díẹ̀ ni oṣù ńlá lóṣù kẹsàn-án oṣù agbára ni bí aláboyún bá lọ ẹni o tó bá wà ní tó bá wà lójú ìbí ẹni o kì í rọrùn láti bí ìdí nìyẹn tó jẹ́ pé bí oṣù yìí bá rí bákan lọ́wọ́ titi yín ẹni o tó jẹ́ pé oṣù kẹjọ tẹ́ ẹ lọ kọjá ẹ ìsílẹ̀ lẹ lò ó tí gbogbo nǹkan ṣe yọ̀tọ̀yọ̀tọ̀ ẹ mọ̀ pé oṣù kẹsàn-án la wà yìí oṣù agbára ni agbára káká labi ọmọ fi ń bímọ ẹni ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ló máa ń mú èèyàn tayọ nínú oṣù kẹsàn-án orí ọ̀fẹ́ wà nínú oṣù kẹjọ mo kí ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí oṣù kẹsàn-án báwo ni o happy birthday o ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí oṣù kẹsàn-án ẹ mọ̀ gbìyànjú ẹni òkè ẹ mọ̀ ṣe sàárà o ìyẹn ni pé kẹ mọ̀ celebrate ara yín káwọn èèyàn máa bá yín jẹun kò mọ̀ yìí sì kéèyàn tó wálé ayé ẹni òbí á gbin á ranjú kó tó di pé a ṣẹ̀ṣẹ̀ wá bímọ wọ́n tún wá kíkú ewu ọmọ bómi ṣe ń yọ lójú ẹ̀ lómi máa yọ lójú ọmọ ẹ̀ bọ́mọ ọba tún sunkún ẹni o ọmọ tá a bí nínú oṣù kẹsàn-án ẹni o tó lo oṣù mẹ́sàn-án nínú tí ò bá sunkún tó lo oṣù mẹ́sàn-án nínú ìyẹ́ ẹ̀ wọ́n tún nà á ó yá ẹni o ìyẹn ni pé ilé ayé tá a wà yìí kò easy oṣù kẹsàn-án oṣù tí olúwa ti ń ran èèyàn lọ́wọ́ ni ìwọ ló máa wá béèrè o ọlọ́run ò ń ṣàdédé ran èèyàn lọ́wọ́ olóhun tí ẹ bá sọ létí èmi ni màá ṣe èmi ẹni ò kí ni déètì ní èni ọjọ́ keje oṣù kẹsàn-án oṣù tí ò ṣe ẹni o ọjọ́ tí ò ṣe pin àtúṣù tí ò ṣe pin báwo ló ṣe fẹ́ pin oṣù kẹsàn-án sí méjì àìdà kẹ́nìkan mú mẹ́rin kẹ́nìkan mú mẹ́rin o kẹ́nìkan mú ṣe márùn-ún ni kẹ́nìkan mú mẹ́rin ẹni o ṣùgbọ́n a fẹ́ pin sí méjì oṣù tí a fi yẹn ni o oṣù kẹsàn-án gbogbo àwọn ọmọ oṣù kẹsàn-án oṣù agbára ni èmi wá jẹ́ ọjọ́ tó ní àpẹẹrẹ ọjọ́ keje nínú oṣù kẹsàn-án ọjọ́ tí màmá mi àpínkẹ́ grace fún mi láyọ̀ ayọ̀ olórin.

ẹntọ́ lọ máa ń bá sọ́fítì pọ́blẹ́mù ẹni tí ò bá ti ronú ẹni ò lọ́lọ́ máa ń súnmọ́ jù ẹni tí ò ronú tẹ́ni ò tí ò ronú tí ò tó wogun bíntín báyìí ẹni ò lọ́lọ́ máa ń dúró tì jù nígbà tí kò yá láti lọ́jọ́ sí tó lọ́rùn alẹ̀ máa wọn ṣẹ́lì ẹ̀yin ẹmú ẹnìkan jáde inú yín kó wá bá mi jà tí n bá kún bá tí ẹnìyẹn tí n bá ó tún fọ ó ń fọ ọnà ara ẹ̀ kó bá rẹ̀ ẹni bí ẹnìyẹn bá nà mí ẹni o èmi àwọ̀ ó di ẹrú wọn báwa náà bá sì nà yín ẹ di ẹrú wa. kì í ṣe pé sọ́ọ̀lù ò lè bá kò yá láti jà ìrònú burúkú àti ẹ̀mí ọ̀lẹ ló lé sọ́ọ̀lù dàlẹ̀. ṣùgbọ́n dáfídì fojú wò pé ta ni ìwọ arákùnrin tí ò kọlà ẹ máa fojú wo owó sukú ọmọ yìí pé ó kéré ẹ fojú wo owó sukú owó ilé pé ìzílé lọ́lọ́run máa ṣe fún mi owó sukú owó ilé ìzílé máa sàn owó ọmọ sukú ìzílé máa sàn gbogbo bùkátà tó yẹ kí n gbọ́ ìzílé lọ́lọ́run máa bá mi gbọ́ ó bá ti lọ gbé bùkátà ìsọyé àyàjù àwọn ọmọ tó ń torí wọn sáré wọn máa padà di president lọ́la àwọn agbófláwà wá sí bíbẹ́ra grand ontan kí ló ń ṣe ẹ́ ó jáde ńgbà wá dé ẹni wọn tún ní ṣe wá ń kígbe ó jẹ́ fi wọ́n lẹ̀ wọ́n yẹn ń ṣe skul nìyẹn ọmọ náà jẹ́ kó yín pé

0: ẹni ọjọ́ ohun gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ ni pé ó nídìí tó kó ká orí jọ ó dẹ̀ nídìí kó máa kan ránù lé nítorí pé kílé ṣẹlẹ̀ àfẹsanwó sukú ọmọ àfẹsẹlẹ̀ àwọn nítorí ẹ̀ kanra mọ́ ìyàwó àbí ìyàwó nítorí ẹ̀ kanra mọ́ ọkọ ẹ̀ nídìí ẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ń dákún ogun ogun yẹn nìyẹn ẹ̀ ń dákun ṣòro ayé yìí nìyẹn sẹ́ni tó lè bọ́ lọ́rùn rìn ẹ á rìn pẹ̀lú gbàgbọ́ nítorí ẹ̀ ń tà ń bá fa yìí ẹni ọba táàrí táàrí ṣe ọwọ́ ẹ̀ ni ìwá ti wá gbàgbọ́ pé yẹ̀ẹ́sì ó lè ṣe ó máa ṣe ìwá ti gbàgbọ́ pé kò lè ṣe ni o yẹ̀ẹ́sì ẹni o látàyè ádámù àti ìfà lọ́lọ́run ti lọ́lọ́run ò ti fáwọn èèyàn ní nǹkan ọ̀fẹ́ mọ́ ìsílẹ̀ lọ́lọ́run fún ádámù ní ádámù báwo ni ṣé wàápà ẹni wọ́n nìkan òun báwọn ẹran kó ṣeré bá màálù ṣeré bá ilé ṣeré yáká fún ẹ lólùràn lọ́wọ́ kan ọlọ́ndẹ̀ fún ẹni òkú bèrè ó ṣàfún lọ́mọ ilẹ̀ kan tó wà pa ẹwu ẹntí ọlọ́run kọ́kọ́ máa dá ẹwu bó ṣe máa fáìn tó obìnrin tí ọlọ́run kọ́kọ́ dá tẹ̀yìn fọ́ǹbù tàǹtò tíyín tẹ̀ ń kápá burúkú kan sókè ni àtúgbò yín mọ́tò àfún yín lówó ńgbà tẹ́ sọ̀kalẹ̀ ẹnu mọ́tò ẹni kí la ṣe ọlọ́run obìnrin owó wa ọlọ́run ṣe a ti mọ nọ́mbà kan tá a máa ń tẹ̀ lórí opay tá a fi máa gbowó padà lọ́wọ́ yín ìrẹ́pọ̀ lówó báǹkì kankan ẹni àti mọ nọmbà tá a máa tó bá ṣe nọmbà tó bá fún ọmọ kan lówó tí ò bá appreciate ẹ wá bá mi àwa máa fún ẹ nọmbà tí wàá tẹ lórí fóònù ẹ báǹkì yẹn á dáwó yẹn padà fún ẹ bákan tẹ báyìí pẹpẹpẹ oṣù owó tẹ sí báǹkì ẹni yẹn ò dẹ àwọn náà dẹ ti mọjọ tí owó yẹn wọlé one date yẹn pa ẹni o ẹni owó ń wọbẹ̀ báyìí wọ́n máa fàáyọ ni pa ó padà sọ́wọ́ ẹni ẹ̀. mo ní yẹ èso ọ̀rọ̀ tí mò ń bá lọ ádámù àtàyé ádámù àti ìfà láti ń béèrè nǹkan ọ̀fẹ́ lọ́lọ́run fún gbogbo nǹkan ló ṣe gbogbo nǹkan láyé ọ̀fẹ́ ló dá wa ọ̀fẹ́ ní gbogbo nǹkan tá à ń gbìn àbí ta ló sanwó fúnlẹ̀ ìpà mo wá gbin iṣu o iṣu nígbà tí mo gbin iṣu mo wá fúnlẹ̀ lówó pé gbà o ẹni òjì kó lè tètè òwú jáde ọ̀fẹ́ ló máa wù jáde ṣùgbọ́n ọmọ ènìyàn ló máa ń béèrè torí ẹni o ọlọ́run ti a ti fọwọ́ ara wa fa lọ́ndẹ̀ tí ní ẹ máa béèrè ní o títí tí ayọ̀ yín fi máa kú fún ádámù ní ọmọ ilẹ̀ tó wà pa òun gan ó rí ẹ̀fà ó fọ́ ó fọ́ tó ń gbọ́ owó ó fọ́ gidi gan nígbà tán padà jọ jésù ẹni o ẹni tó ti ń gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ó ti ń gbọ́ ti ń sáré gbọ́rọ̀ sọmọ ilẹ̀ lẹ́nu ìdí nìyẹn obìnrin míì wá ti ń ga bá ti ń tó ti ń bàlágà tọkùnrin bá ti ń bàlágà nílé tóbìnrin bá ti ń bàlágà ìwọ̀n balẹ̀ máa bá wọn sọ̀rọ̀ mọ́ wọn ní ọ̀tọ̀ tó ti lọ́rùn ìkànnà fún ara rẹ̀ tó ti ń ṣe irun ojú. time tó wà yẹn time tó máa ń kẹ̀yìn sọ́lọ́run bí éfà ni o ẹni rẹ̀ kẹ́yìn lè máa mú ya ìmọ́lẹ̀ pé ìyá ẹ̀ sáré mu wọn lè máa bá sọrọ ẹni o kájà máa pọ̀rọ̀ ogun ẹni o éfà àti ádámù wọn jésù wọn ṣe jésù báyìí gbá wọn ṣe tọ́lọ́run òfẹ́ tọ́lọ́run wá ń bí ọlọ́run tẹ̀ lọ bá éfà ádámù lọ bá alayé mo ti dá etí pẹ́ẹ́nà ó ti wà pẹ̀lú àwọn ẹranko ó yẹ kó o ti gbọ́n ju tí mo sọ fún ẹ lọ báwo ni èso ṣe dẹnu ẹ mo tí mo ní kẹ má ṣe báwo ló ṣe débẹ ẹ kálàyé kó ra dọ̀bálẹ̀ kó máa ní bàbá kò yé mi náà ẹni o àti máa ń purọ́ jù ọlọ́run o ọlọ́run kọ́ ló dá irọ́ o that is why irọ́ inspiration irọ́ ó ti wà náà afẹ́fẹ́ látọ̀dọ̀ sátani o àwọn ni àwọn kọ́ ló ń jẹ so ifa ló jẹ o ifa ó sì ń sáré da blame lé last born lórí da blame lé lórí àwọn méjèèjì bá bẹ̀rẹ̀ sí ọ́ǹtì síra wọn ọlọ́ni wẹ́ ọlọ́mọ tó ohun tó tẹ̀ wá bí ọlọ́run ní ojú ni pé ọmọ tó fún mi ni ṣé dandan ni ẹyẹ agbọ́mọ ilẹ̀ fún yẹn ṣé dandan agbọ́mọ ilẹ̀ fún ẹ ṣé àwọn ni kò fọ́kọ̀ pẹ̀lọ́rẹ́ ẹ ni
1: baba
0: omo ele lo fuck up dan o ni nko fuck up pelo re
1: I'm trust daddy
0: eni o ni omo te gbe fun mi ni baba olorun ni eh
1: iyan ba
0: o je bi ti mo gbo mo fun abi
1: leader yo mo le leader
0: o dan gba yan o dan

àwọn tó sì ń compose inú gbogbo àwọn olórin ara wọn rèé àwọn ló jẹ́ ká máa gbọ́ orin tuntun orin yẹn làwọn ní jùjú kéékèèké máa kọ lójú agbo orin àwọn fi máa mọ́wọ́ àwọn aláṣẹ ló wẹ̀ o Lomi party Olorun Mega 99 Olorun mo je n ba won sise onise Ibi to ti fe lomi gangan ni ko ma mu mi lo Bo si le oke mi agidi wa ninu mi Mo ba wa nile onile Oluwa gun mi ko nile ti mo wa yen ma mu mi lo

Ọlọ́run tí mi mọ̀ ẹni o kì í wọ̀n ń pa èèyàn fún un. Kódà nígbà tó sọ fún Abraham tó prang asgbang bóyá mú ọmọ ẹ wá nígbà tí yẹn gbọ́n ọmọdé bẹ̀ tó mú ọbẹ̀ wá ọlọ́run ni wá mi wọ̀n ń pa èèyàn fún mi pé agbo nìyẹn lọ́pá kò fi rúbọ fún mi. Èmi ò ríbi tọ́lọ́run tí ọlọ́run tèmi tèmi mọ̀ kì í jà. Yẹn ni o kò ní dá èèyàn kó ní kán lọ pa fún. Ẹni o kò ní dá yẹn ní ẹni o àwọn tí ò gbọ́ tèmi yẹn lọ ṣé ọmọ yín tó wà nulé tí ò bá gbọ́rọ̀ sí lẹ́nu ṣé ẹ lè ṣàdédé pa ọkùnrin tó ń sùn ṣé ẹ lè ṣàdédé pa ọmọ yín tí ò gbọ́rọ̀ sí lẹ́nu obìnrin ta ṣé ọlọ́run tó dá èèyàn ọmọ yín tí ò ṣe titi yín nulé ṣé ẹ lè ṣàdédé wèé bóyá ẹ gbébọn kẹ dẹ̀yìn fún àbí kẹ dùn mélòó mélòó ni tọlọ́run sọ tó ń já sẹ̀ríà nílẹ̀ yorùbá ń bí ẹ bá kàn ń sọ lórí facebook ẹ kàn ń fira yín ṣeré ni ẹni sẹ̀ríà níbo ni ẹ lè ṣe nù yàrá yín ẹ ṣe pẹ̀lú àwọn ẹlẹ́à ṣáínà kò mú ọ̀rọ̀ ẹ̀sìn kókókó ẹ wò bí wọ́n ṣe ń tẹ̀síwájú àwọn tá a gbẹ́sìn lórí kókókó ẹni ẹ̀sìn burúkú ẹ̀sìn tá a gbé lórí tí ò jẹ́ kí ayé nàìjíríà tí ò jẹ́ kí ọ̀dọ́wọ́ tẹ̀síwájú ẹ̀rí pẹ́sidẹ̀ntì kẹ́ cameroon ẹni o tó ti yarí tó sọ fáwọn èèyàn pé jókòó bẹ́ẹ̀ kó mọ́ retí ìyanu ti gbàdúrà kó wá retí ìyanu ẹni o fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí mọ́ jáde bí ọlọ́run jẹ́ ẹni tó ṣàfù ń jẹ káàkiri wàá sọ fún mi ló nílé iṣẹ́ bẹ́ẹ̀dì kan tó máa wá fún ẹ nílé iṣẹ́ mọ́ jáde ní fún wa lóúnjẹ ọjọ́ wàá gbàwẹ̀ ọlọ́run wa àwọn nǹkan kan tó fi ń gbé wa mọ́ra jẹ́ kí iye wa ṣe mẹ́ ọlọ́run wà ní tòótọ́ jẹ́ ká képe kó sì ó máa dá wa lóhùn. Jẹ́ ká yìn ká gbé ga ń gbọ́nà àwọn ìlú kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ẹnìkan tẹ́ lè dánrẹ̀ wí pé wọn ò gbọ́dọ̀ lùlù níbo náà bá lùlù báwo làwọn bọ́ọ̀sì ṣe máa ja àwọn eléré ní wíkẹ́ndì ẹlẹ́sìn ẹ̀sìn kan ò gba ìlú ẹ̀sìn kan ò gba kájó níbo àìjó ìlú ayọ̀là.

wọn sọrọ ogun ọlọrun yìí òfin fún fiṣẹ ọwọ ẹ hàn ọjọ dé ọjọ fún òru dé òru fi ìmọ ẹ hàn bá ń lọ sínú Isaiah 60.

tu en awon ti ti won isi lati se eyan nika won en to suno en bi ison mo shaki sin kankan mo de ma wa gbe ni gbise wana ma shaki si ko si ma gbigbise loju ese baba liki sale rumi kasa daya ba gugu wa eh shaki si pe awon aso ti eyan ba ti lori mo bi aso yen se nra ninu combo ma pasa tali akaba mo kon le shadede wa sokoto ti abi ko wa ewu ti ma pali laru pasa dakaba mo fi gban kan lo ni owo eni ma ya tali ka so fada ba abi amo ni le mo ma so pe oja to n fi pon first born wa lowo ohun titi de ni eni ko ni mo bi oja yen se ku ninu ile ase yin naru baka sandalia ase agbara olun mo n je ki eyan bori ogun ma ya se ka ti le arubi kadaya ba iwo to ba ti sun to ri pe won yo won gba bata ese kan lowo e jo sumo mi la sale yi ko je ajo gbadua iwo to sun to san konu loju ala to tun wa sonu loju aye jo sumo mi je ajo gbadua yi mi ni mo le ma loju iseju me dogun lo ninu adura yen ṣùgbọ́n súnmọ́ mi dáadáa torí pé ọlọ́run ò kì í ṣe ká ìwé ló máa ń ṣe mo gbàgbé o ṣọ́ra fún àwọn tí ẹjọ́ ń rìn kí n bá sọ bẹ́ẹ̀ mi gan ló bá wí torí púpọ̀ nú àwọn èèyàn tí wọ́n yí ẹ̀ka tí wọ́n ń sọ bàbá rere bàbá kẹ̀ torí pé wọ́n rí nǹkan kan jẹ lábọ́ ẹni àyà ní díkàrú fìlí dàrú bàlí kádàyàbà ẹni àṣà tó máa ń gbẹnu ọ̀dájú èèyàn kan ní tó máa ń gbẹnu àwọn ọ̀dájú èèyàn tó máa ń gbẹnu wọn kan ní pé ẹjalẹja ń jẹ sọra tó bá ti rẹ́ni tó ń sọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tètè yẹra fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó jẹ́ pé ẹni o wòlíì ti tì mọ́lẹ̀ àáfà ti tì mọ́lẹ̀ àwọn adáhùn ṣe ti tì mọ́lẹ̀ torí pé kò yá ọ̀dọ̀ àwọn wòlíì gidi kò yá ọ̀dọ̀ àwọn aláàfà gidi kò yá ọ̀dọ̀ àwọn adáhùn ṣe gidi àwọn tí wọ́n ń lòràwọ̀ oníràwọ̀ ọ̀dọ̀ wọn ló wà yàsẹ́ káta ìlúrù mi àdàbọ̀ àdàyà òjò gbàdúrà dáadáa màyà sátàlì dàrú àbá bí a bá tẹ̀tí wà nínú àdúrà jọ mo fẹ́ kó o ní lọ́kàn yìí pé o ti wà nínú pápá ogun nìyẹn gbogbo anybody tó bá wà lẹ́gbẹ̀ẹ́.